0: mo kó èṣù tún kọ̀ jọgbọ̀n.
1: Ọba tí wọ́n lé kú ti pìlẹ̀ ti pìlẹ̀ tún ti ṣe tó.
0: Láti palẹ̀ ogun mọ́.
1: Yóò dojú ti sàtánì.
0: Ọ̀pọ̀ ènìyàn á tún gẹ̀rí sí agbára Ọlọ́run.
1: Ní ìṣọ́ọ̀rù àgbà ìyanu ti oṣù yìí.
0: Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀.
1: Every last Tuesday of the month.
0: Lórí òkè Jerusalem Church of the Lord International.
1: Ti bẹ ní kókó náà Ẹ̀kẹ́rẹ́ Adó Èkìtì.
0: Ọlọ́run yá ìwé ìṣe bẹbẹ.
1: Òdúró o.
0: O sì yí padà.
1: Ohun tó bèrè lọ́wọ́ rẹ ni ìgbàgbọ́.
0: Ó yá dìde fúyà.
1: Ó yá sórí òkè Jerusalem Church of the Lord International.
0: Kilomita 4
1: Ìkẹ́rẹ́ Road Adó Èkìtì.
0: Ìṣọ́ọ̀rù àgbà ìyanu yìí yóò bẹ̀rẹ̀.
1: Ní dédé aago mẹ́sàn-án àṣálẹ̀.
0: Ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ni o.
1: Ọ̀rẹ́ bá fi gbàlà rẹ dọ̀la.
0: Kí làwọn ìṣòro rẹ̀?
1: Sátọ̀ Jésù wá.
0: Mo ń lọ bá kiri ṣore tí ń pèrè fún gbogbo ẹ̀dá.
1: Ìwọ gangan lẹ̀ rí túkọ̀.
0: Ọlọ́run ti ṣetán láti lo ìránṣẹ́ rẹ̀.
1: Ẹ̀yin ju Elédùmarè.
0: Ahéminai.
1: The most reverend Dr. Mrs.
0: CEO Babayemi JP.
1: Tí gbogbo èèyàn mọ̀ sí ìyá ìwé worldwide.
0: Mother of Nation.
1: Ó dá mi lójú ọ̀rọ̀ rẹ̀ àdáyọ̀.
0: Ìgbìmọ̀ ìjọ.
1: Lolùkéde.
2: 99.1 FM. Ìjà.
3: Broadcasting every day from the heart of Akure, this is Glow 99.1 FM.
2: Beats this. From dusk till dawn, we are the people's voice. Keep it locked on Glow 99.1 FM.

ọ̀tún ìmọ̀ ló jẹ́ fáwọn pòfẹ́sọ̀ gbogbo bẹ́ẹ̀ tí wàá tóbi tó yìí ọlọ́run ẹ̀ ò mà fi ní ayé lára ẹ jẹ́ kájọ pé fún ọlọ́run ṣùbárẹ́ ọba tó ń pín ọ̀rọ̀ dìde gòkè táwọn ẹlẹ́sẹ̀ méjì ò lè kún ọba tó bá fọ́jú mi ìtajà tó ń fi pé ẹ máa ṣeun gan ọ̀pẹ lọ́pẹ́ rẹ olúwa ìyá ọba jẹ́ ṣègè sọmọ tí ó lẹ̀ nìkan lára ìbẹ̀rẹ̀.

0: fún
1: Báláwo. Níbikíbi tó o bá wà láàárọ̀ yẹn,
0: àkàwé rẹ ò sí láyé lọ́run.
1: Ìwọ ṣáà máa juwọ́ sí Ọlọ́run.
2: Ẹ ti
1: máa sọ fún Ọlọ́run pé Olúwa ò ṣe o. Máa sọ fún Ọlọ́run pé Olúwa mo dúpẹ́.
0: Iyẹ tóbi jù.
1: Ronú rẹ jinlẹ̀.
0: Mo káwọ́ sókè.
1: Mọ̀ pé ní ni Sunday tó kẹ́yìn. Nínú oṣù September.
0: Alẹ́ rẹ̀ mọ́ gàjì ọ̀rọ̀.
1: Bá a ṣe bẹ̀rẹ̀ yẹn náà ni.
0: Tú iṣẹ́ ní ṣùgbọ́n.
1: Ọjọ́ kínní nínú oṣù kẹsàn-án.
0: My very big God, he's always by my side. A very big God.
1: 27.

0: níbikíbi tó bá wà láàárọ̀ yẹ. Má sọ fún Ọlọ́run pé Olúwa ò ṣe. Má sọ fún Ọlọ́run pé Olúwa mo gbé ọ̀gá o. Nítorí ìwọ ló jẹ́ kí n mọ. Sunday tó kẹ́yìn ìyẹn náà nínú oṣù kẹsàn-án. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ mọjọ́ òní. Tí wọn ò sí láyé wọn. Kì í wá ń ṣe ẹ̀bi àwọn yẹn o. Bí ò kí ń ṣe pé. Ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ ni. Ìwọ tó wá wà láyé tó wà láàyè. Máa dúpẹ́ báyìí. Máa sọ fún Ọlọ́run pé Olúwa ò ṣe. Máa sọ fún Ọlọ́run pé Olúwa mo gbé ọ̀gá. Ọ̀pọ̀lọpọ̀ nìkan ló jẹ́ pé ó ti ṣẹlẹ̀.
1: Ó gbá mi lọ́wọ́ ikú.
0: Ìyẹn náà nínú oṣù tá a wà yìí. Ṣùgbọ́n ó dá ìwọ sí. Ó dá ẹ̀mí sí. Ó dálé wa sí. A wà láyé, a wà láàyè. Ó yẹ ká dúpẹ́. Ó yẹ ká fi ẹ̀mí ìmoore hàn. Ó yẹ ká sọ fún Ọlọ́run pé Olúwa mo.

0: ìrìn àjò tó rìn lọ́sẹ̀ yìí àbí tó rìn nínú oṣù yìí ó yé ìwọ fúnra rẹ o bó ṣe ń travel káàkiri ọ̀pọ̀lọpọ̀ ni ó rìn àwọn ìrìn àjò yìí tó dẹ̀ jẹ́ pé wọn ò padà sílé kì í ṣe pé a fi ń yọ àwọn eléyìí bí ò kì í ṣe pé mo fẹ́ kó ronú rẹ jinlẹ̀ láàárọ̀ yìí kò mọ̀ pé ọpẹ́ yìí ọba ṣẹ̀dá.
1: Ó fá gbogbo ilẹ̀kùn yìí dẹ, àbáwọlé sí ògo mi, ó jó gbogbo jà kárí wọ, ẹ̀mí òdì wọ́n tẹ́.
0: Àbíyèsí mo gbé ọ̀gá.
1: Òkúta tí àwọn ọmọ lè kọ́ wá di pàtàkì.
0: Lálẹ́ àná ní nǹkan bí around 10:30.
1: Ọwọ́ àánú rẹ̀.
0: Ó ń bọ̀ láti ṣáìdì orí ìta ọ̀bẹ̀lẹ̀.
1: Mo ṣe bá.
0: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iṣẹ́ tí mò ń ṣe.
1: Ìjú ìfẹ́ o.
0: Ó kù díẹ̀ kí n dé Sápíọ́ Junction. Mo rí pé àwọn èèyàn pọ̀ síbẹ̀, àwọn ọlọ́kadà, wọ́n páàkì jọ síbẹ̀. Mo tẹ slow láti wo kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀. Wá rí pé ásídẹ́ǹtì kan ló ṣẹlẹ̀ ńbẹ̀. Ọlọ́kadà méjì kan kọlu ara wọn. Lédì tó gbé sẹ́yìn. Ó wá ń pariwo. Ó ní yé iPhone ti bàjẹ́. Mo wá rò pé ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣèbí iPhone ló sì bàjẹ́. Kò sí nǹkan kan tó ṣe ẹ́. Ta bá tẹ̀ rí pé owó ẹ̀ rìn díẹ̀. Ṣùgbọ́n àìmọye èèyàn tó jẹ́ pé ó ní orú ásídẹ́ǹtì yẹn ló jẹ́ pé wọ́n padà parí rẹ̀ yẹn náà sílé àrógún. Ṣùgbọ́n ó yẹ kó máa fi ọpẹ́ fún Ọlọ́run. Olúwa ó ṣe o tó jẹ́ pé iPhone ló ìbàjẹ́. Èmi fúnra mi ò bàjẹ́. Àwọn nǹkan tó jẹ́ pé ó yẹ ká máa rò léléyẹ̀. Ìrìn àjò ẹ̀dá nínú ayé. Ìrìn àjò rẹ ní oṣù yìí. Ọba tí ò jẹ́ kó mú ewu dání. Ronú rẹ jinlẹ̀ láàárọ̀ yìí. Kó mọ ìdí tó yẹ kó máa fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Àṣẹmí lọ́gọ̀ kò yẹ ọ́ àtọ́ṣọ iyì wọ̀ ní Ọlọ́run kò ṣe iṣẹ́
0: rẹ̀. Ó dá lórúkọ gbogbo àwọn tó jẹ́ pé àjọ kọ̀wọ́rin yẹn náà ṣètò yìí fún ti àárọ̀ yìí. Lórúkọ ìyá mi Ọládélé Mojísọ́lá Mojé. Àti lórúkọ amojú ẹ̀rọ mi yẹn náà fún ti sáà yìí. Yusu ni mo ṣe ń kí yín pé ẹ káàárọ̀. Ní gbogbo ibi tẹ́ ẹ bá wà tẹ́ ti ń gbọ́ ètò yẹn. Orúkọ tèmi gan náà ni kìkì wọ̀ lálẹ́ tí gbogbo yín mọ́ sí kí ń tọ̀. Ètò yín ètò wa ètò òwúrọ̀ ológo nìkan nìyẹn. Ẹ ń gbọ́ lọ́wọ́. Ẹ máa dúpẹ́. Ẹ máa mi lẹ́gbẹ̀. Ẹ máa fọpẹ́ fún Ọlọ́run pé Olúwa ó ṣe ó pé mo dúpẹ́ nítorí pé tí ò bá jẹ́ ìwọ ta ni yóò jẹ́ nítorí pé gbogbo ẹ̀ ọpẹ́ ló yẹ ká máa fi fún Ọlọ́run nítorí pé kò sí bí a ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa ìyẹn náà nínú ayé ọpẹ́ ni ká máa dú ìyẹn náà lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí n wá ṣe bí eléyìí láàárọ̀ yìí kí n pa àlùyẹn dà ká fi wọ abala àkọ́kọ́ ìyẹn náà lórí ètò yìí abala níbi tá a ti máa pè wọlé tá a máa dúpẹ́ ká tá a tún máa sọ pé nǹkan bí eléyìí ni Ọlọ́run ṣe fún mi ìyẹn náà ní ọ̀sẹ̀ yìí tó jẹ́ pé ó jẹ́ kí inú mi dùn pé èmi náà tún more ìyẹn náà níwájú Ọlọ́run.

0: mo rí pé àwọn ọkùnrin gan ni wọ́n mọ rírì ọlọ́run nínú ayé wọn láàárọ̀ yìí. Ẹ̀yin obìnrin. Dúpẹ́.
1: Jésù lórúkọ rẹ̀ ń jẹ́.
0: Ayérayé nínú àwọn ọ̀run mo gbé ọ̀gá. Mo fọpẹ́ àti ẹ̀yìn fún ọ. Nítorí pé ìwọ lọlọ. Mo dúpẹ́ lórí ẹbí. Mo dúpẹ́ lórí ara. Mo dúpẹ́ lórí ìyàwó. Mo dúpẹ́ lórí ọmọ. Ọba tí ò jẹ́ kí n sọkún lórí ẹnìkankan nínú wọn. Ọba tí ò jẹ́ kí n gbá burú sẹ́nìkankan nínú wọn.

0: Stop browsing flights.
1: Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí mo yín sọ fún yín láàárọ̀ yìí, ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run nínú ayé wa, ká yin Ọlọ́run, ká fọpẹ́ àti ẹ̀yìn fún nítorí pé òun lọ Ọlọ́run. Lẹ́yìn Ọlọ́run kò sẹ́lòmíràn mọ́. Gbogbo nǹkan tá a bá ti ń ṣe láyé yìí, ẹ jẹ́ ká máa fi sọ́kàn pé Olúwa yìí, òun ló dá mi sí, òun ló jẹ́ kí n wà láyé, kí n wà láàyè, òun ló fi ẹ̀mí ìyè sí mi nínú. Nítorí pé mo máa ń sọ fún wa lórí ètò yìí pé ẹni tó bá ti ní ìyè, ẹni tó bá ti mí ní ojoojúmọ́ tó ń mí, tó ń mí, tó ń mí, oore kan ńlá òun gan lọlọ́run ṣe ìyẹn náà nínú ayé rẹ̀.
2: Ó bá òkun wí,
3: ó bá òkun wí,
2: òkun pa lọ́lọ́,
3: òkun pa lọ́lọ́.
2: Ó lé ẹ̀mí ẹṣin.
1: Ẹlòmíì á máa wò pé
3: ẹ̀mí
1: ẹṣin tí mi ò tí ì jẹun látàánú.
2: Ara lọ́jọ́
1: ni. Ẹ wá ní kí n máa yin Ọlọ́run.
2: Ó dé ti.
1: Yín
3: ni.
1: Ó rò ń jẹjẹ o. Rántí pé o sì wà láyé tó sì wà láàyè. Tó dẹ̀ ń mí. Ọ̀pọ̀ ló jẹ́ pé oxygen ló fi ń mí ìyẹn náà lọ́spítù. Ọmọ Ọlọ́run ò ṣe tìrẹ bẹ́ẹ̀. Kí ló wá dé tó fi lè yin Ọlọ́run ìyẹn náà láàárọ̀ yìí? Ẹ̀lo.
4: Ẹ̀lo ẹ káàárọ̀
1: sà. Ẹ káàárọ̀.
4: Àpò ojúmọ́.
1: Ẹ ṣe gan ni.
4: Ìyá ọ̀dọ́ láti ilé ìjẹrẹ.
1: Ìyá ọ̀dọ́ ẹ ṣe gan ni.
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo tún mọ Sunday tó gbẹ̀yìn sóṣù. Kẹsàn-án láyà àti àlàáfíà àti mẹ́ àtàwọn ọmọ.
1: Olùwọ́ṣẹ́.
4: Mo dúpẹ́ gbogbo àwọn ọmọ mi tó wà lókè ìwọ̀n ọ̀ránṣẹ́ ìbànújẹ́ sí lórí wọn.
1: Olùwọ́ṣẹ́.
4: Lórí ẹ̀yìn náà a gbọ́ pé kò kú.
1: Olùwọ́ṣẹ́.
4: Torí ẹ̀yìn rẹ̀ múnú wá.
1: Ṣé.
4: Má dára ọdún Ọlọ́run máa mú.
1: Àmì Jésù.
4: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé oṣù kí ọ̀sán lè tó gbẹ̀yìn pé oṣù kò pọ̀ mọ́ mi sínú
1: ọ̀ṣùkà. Olùwọ́ṣẹ́. Wọn
4: ò gbọ́ bàtà ìbànújẹ́ sínú ilé mi.
1: Olùwọ́ṣẹ́.
4: Títí ọdún náà fún máa fi parí. Ká máa fi ojoojúmọ́ máa yin Olúwa.
1: Bẹ́ẹ̀ni.
4: Ọ̀pẹ́ kọrin ọ̀pẹ́ kan sórí wa.
1: Ọ̀yà ẹ̀kọ́.
4: Ní gbogbo ọ̀nà rẹ̀ ṣe. Ní gbogbo ọ̀nà ẹ ṣe ooru dáadáa.
1: Ẹ ṣe gbọ́dọ̀
4: sí náà ní ti òní ni a máa.
1: Àmì Jésù ẹ ṣe gan ni.
2: Gbanigbani tí ayé sáyà, ìrànlọ́wọ́ aláìlẹ̀yọ, Ọlọ́run gbogbo ayé.
1: Madam fún mi, lójú òpó ayélujára àti Facebook ń bẹ̀, ìyẹn náà lórí kí ọ̀n tọ́pẹ́ tá a ti mẹ́ promotion. Àwọn náà ní Happy Last Sunday.
2: Àtọkọ wa fún.
1: Thank you so much, ma.
2: Gbogbo ṣẹrẹ la.
1: Kí nìkan gan tó Ọlọ́run ṣe fún yín, ìyẹn náà nínú oṣù yìí. Tẹ fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ ọba ṣẹ̀dá.
2: Olúwa.
1: 08055511110. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan, láìpẹ́ láì jìnà.
2: Ẹni tó wà.
1: Àlejò wa bá ti dé.
2: Ọ̀hán

0: gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ní pápápá àwọ̀ abala kejì
1: sinasareti ẹ wo bó ṣe gbé mi dìde
0: bí ká sọ pé
1: areti o
0: abala tá a máa fi ń kásẹ̀ tò yín lọ ẹ náà ní ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì ohun tá à ń bá bọ̀ ẹ náà nípa ìgbéyàwó
2: jésù ti nazareti
1: sọ̀rọ̀ orúkọ yẹn ó lágbára o
2: ó ti ràn mí lọ́wọ́ jésù ti nazareti
0: òun náà ni
1: celebrated minister ti dé yín ká
0: alákùntínú lẹ́ni lágbára ògo ọlọ́run
1: yẹn ló ti mọ̀ pé mo ra
0: ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń pè lọ́sùn lọ́sẹ̀ ìyẹn lẹ́yìn ìgbà tí a parí tá a parí ètò yìí ní ìjẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n pè àti àwọn tán rí mi tó jẹ́ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ tán tún dúpẹ́ lọ́wọ́ mi pé àwọn máa dúpẹ́ àwọn mọ rírì pé ètò yìí jẹ́ ètò tó jẹ́ pé àwọn ní ìfẹ́ sí tó jẹ́ pé wọn ò lè ṣe láì gbọ́ ó tiẹ̀ ní wúmà kan tó jẹ́ pé a ríra ìyẹn náà lọ́sẹ̀ yìí tán tẹ̀ sọ pé àwọn mọ̀ pé èmi ni mò ń ṣètò lọ́jọ́ yẹn pé àyàfi ìgbà tí ó jẹ́ pé àwa parí ètò tí mo wá dá orúkọ mi pé àwọn ní ìfẹ́ sí ètò yẹn tó dẹ̀ jẹ́ pé àwọn a máa gbọ́ ní gbogbo ọjọ́ ìsinmi ní oríta ọ̀bẹ̀lẹ̀ ni wúmà yẹn wà ṣáìdì oríta ọ̀bẹ̀lẹ̀ yẹn ni ó wà mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe gan ni gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń gbádùn ètò yìí tẹ̀dẹ̀ ń gbádùn àwọn nǹkan tá à ń mú wá ìyẹn náà lórí ètò yìí ẹ ṣe gan ni ò lágbára ògo ọlọ́run nǹkan tẹ̀ ń rí tó jẹ́ pé inú yín fi ń dùn tẹ̀ ń wò pé ẹ̀yin náà ń gbádùn ètò yìí pé ẹ̀ ń nífẹ̀ẹ́ ètò yìí lágbára ògo ọlọ́run kò ní bà yín inú jẹ́ lágbára elédùnmọ́re gẹ́gẹ́ mo ṣe sọ fún yín àwọ̀ abala ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì eléyìí tó jẹ́ pé àfi máa dúró de àlejò wa tó jẹ́ pé àwọn náà ti ń bọ̀ lójú ọ̀nà báyìí láìpẹ́ láì jìnà wọ́n kàn wá lára ń béyé láìpẹ́ láì jìnà wọ́n kàn wá lára lágbára ògo ọlọ́run ẹ ṣáà fọkànbalẹ̀ ẹ gbádùn ètò yìí dáadáa ìyẹn náà láàárọ̀ yìí.

0: nǹkan tó ní agbára. Ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wo dáadáa.
1: Èmi wọlé.
0: Àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn gan-an. Àwọn gan ti ń dáṣà báyìí.
1: Ìwà nílò.
0: Pé kàkà kí àwọn ń ṣe ìgbéyàwó. Àwọn aya ní bíbí màmá.
2: Orí jẹ́ lákàtà ẹni.
0: Tádẹ ń sọ̀rọ̀ nípa, tábáníkà máa sọ̀rọ̀ nípa ìgbéyàwó.
2: Bẹ́ẹ̀ tí òró mi bù.
0: Ìgbéyàwó jẹ́ nǹkan tó jẹ́ pé ó dùn.
2: Ó
0: ti wọ̀n ba ìgbà tí àwọn méjèèjì bá gbọ́ra wọn yé. Tí wọ́n understand ara wọn.
2: Ó
3: ṣe bínú.
2: Ẹ̀kọ́ ló kọ́ ẹ lọ́nà tó le.
0: Àti wá understand ara
2: wọn.
0: Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó le.

0: wọ́n ní ìfẹ́ níbẹ̀
1: wọ́n fọ́kùnkùn ṣe é fi ṣáájú wọn.
0: Ló máa ń wà nígbà tí tọkọtìyàwó bá sọ pé àwọn nífẹ̀ẹ́ ara wọn tán gbéra wọn sí.
1: A ti ṣe ìrọ̀
0: lálẹ́. Wọ́n ní nígbà tí gbogbo ẹ bá máa da nǹkan rẹ̀ wọ́n ò túká. Wọ́n ní ìfẹ́ yìí náà yóò tún ṣiṣẹ́ ń bẹ̀.
1: Gbogbo ọ̀rọ̀ wọn ni láti bá yan fẹ́.
0: Kí ló dé tá a fi lè maintain? Ìfẹ́ tó jẹ́ pé a ti jọjọ ní. Nígbà tá a sọ pé a nífẹ̀ẹ́ ara wọn.
1: Ògò tó rọ̀ lálẹ́ ọlọ́rọ̀ aláyé.
0: Nìkan pè mí ní ọ̀sẹ̀ tí a lò kọjá
1: yìí. Bàbá ṣọ́.
0: Ní gbogbo nǹkan tí ọkọ mi ń ṣe fún mi.
1: Jésù sọ mi.
0: Ló ń dùn mí gan-an. Ló jẹ́ pé wọ́n wò pé àbí kí n kò tẹ̀ kúrò nínú ìgbéyàwó yìí.
2: 2007.
0: Ó ní ṣùgbọ́n ìfẹ́ àárọ̀ tóun ní
2: sí. Wàá ṣí mi lẹ́nu láti kọrin. Ẹ sọ pé kí ló sọ.
0: Ó jẹ́ pé ìfẹ́ yẹn gan-an lòun fi gbà fún.
1: Ẹ̀rín kọ́
0: ni kò jẹ́ kó òun kúrò ńbẹ̀.
1: Akọ́mọ́ni tó fẹ́.
0: Ó ní pẹ̀lú gbogbo àwọn ìwà tó jẹ́ pé ó ń wò sí òun.
1: Fẹ́
0: wo. Òun wò pé.
1: Bẹ́ẹ̀ni tó fẹ́ ni.
0: Wo. Ṣé wọ́n wá fi òun yáwó ìyẹn náà nílé ọkùnrin ni.
1: Kí fúnra wa.
0: Ó ní ṣùgbọ́n ìfẹ́.
1: Ẹ̀mí jọ̀dá ni. Olúwaṣọ́ mi.
0: Ó jẹ́ kó òun try àti sọ pé ó kè jẹ́ kí n dúró.
1: Akọ́mọ́ni tó fẹ́.
0: Àti pé nítorí àwọn ọmọ òun.
1: Olúwa wá ṣe àfiwé àwọn.
0: Àwọn nǹkan tó jẹ́ pé ó yẹ kí obìnrin máa wò nìyẹn.
1: Lékè
0: lè. Kò sí bí ìgbéyàwó yẹn ṣe le tó. Kò sí bó ṣe lágbára.
1: Síbẹ̀ wọn kò já sí.
0: Ó yẹ ká máa wo nǹkan méje. Nǹkan méje tí mò ń wò pé ó yẹ ká máa wò ni.
2: Wọ́n dẹ̀ jọ.
0: Kọ̀kọ́ ń bẹ̀ ni pé.
2: Ìkan ọ̀dẹ̀ fínú.
0: Ká máa wò pé lóòótọ́ àti lódo.
1: Aṣọ lẹ́.
0: Ọkùnrin mi àwa toast mi. Pápá
1: ropu.
0: Ìgbà tó dẹ̀ toast mi. Mo ní ìfẹ́ rẹ̀ ló jẹ́ kí n gbà.
1: Má ròyìn lé ní fọṣọ.
0: Tí ìbá ní ìfẹ́ rẹ̀ mi ò ní gbà fún.
1: Ó gbà kí o.
0: Ó dẹ̀ ní nǹkankan tí mo rí lára rẹ̀. Mo fi
1: gbà. Ó ń ṣá máa jan ṣá.
0: Káàrò yẹn tó jẹ́ àkọ́kọ́.
2: Zero.
0: Ìkejì ń bẹ̀. Tó dàbí rẹ̀. Ó ní pé. Má tún rò ó pé. Mo máa ti bímọ fún ọkùnrin yìí. Tí n bá wá kó ẹrù mi báyìí. Tí mo jáde kúrò nílé rẹ̀. Ó tún wá pín sí méjì.
1: Ẹ ṣe.
0: Àkọ́kọ́ ọkùnrin yẹn lè sọ pé ó da mo yọ̀ǹda ọmọ kó máa kó lọ.
1: One.
0: Ìgbé a lọ da tọ́. Ìkejì tó tún wà ń bẹ̀ ni pé.
1: Tó lọ bẹ̀ títí ní
0: sọ. Ọkùnrin yẹn lè tún sọ pé mi ò lè yọ̀ǹda ọmọ mi fún obìnrin.
1: Ó
0: lè ìwọ́ tó jẹ́ obìnrin. Wọ́n máa rò pé.
1: Tó fẹ́ ni.
0: N bá yọ̀ǹda ọmọ yìí ìyẹn náà fún ọkùnrin.
1: Àbámọ́.
0: Má di pé olórí orí olórí.
1: Ó bẹ rú ẹ.
0: Wà á kéré mi lẹ́yìn
1: wá. Àbí lọ.
0: Ibi tí ọmọ yẹn bá gbọ́njú tó dàgbà dáadáa.
1: Ẹ̀rín.
0: Má máa wò pé mi ò responsible.
1: Tó fẹ́ ni.
0: Mo ló fà á tí mo fi fún bàbá mi sí. Bàbá òun sílẹ̀. Ìkejì tó tún wà ń bẹ̀. Tó dàbí rẹ̀. Ó ní pé.
1: Ọ̀rẹ́ ó ta.
0: Tí n bá mú ọmọ yìí báyìí kúrò lọ́dọ̀ bàbá rẹ̀.
1: Lú ọ̀tá mi.
0: Ni mo lọ. Ó pọ́síbù kó sọ pé òun ò ní dá sí ọmọ yẹn. Báwo ni mo ṣe fẹ́ gbọ́ bùkátà ọmọ yẹn.
1: Òun pẹ̀lú ọ̀tá.
0: Ó yẹ ká máa àwọn obìnrin kan máa wo àwọn nǹkan wọn.
1: Kéèdì wọn kóra jọ.
0: Wọ́n fi rò pé.
1: Pàdé bòńkẹ́.
0: Nínú gbogbo rẹ̀. Àdúrà ni. Kò sí nǹkan tí àdúrà ò lè yí padà.
1: Wọ́n pe pàdé ìyá. Wọ́n rí alága ìṣẹ́. Ǹjẹ́ kí ni ẹsẹ̀ mi? Wọ́n ní mo ń lo mọ́tò ńlá. Kíná tún ni mo ṣe wọ́n ní mò ń pélé pẹ̀tẹ́sì.

0: ya cinema kan lodun kan na lohun
1: ani mo
0: soro nipa igbeyawo
2: ala ni mo pe la la bare
3: no say la do mi ojo ri bi
0: ta yin asin yen
3: lohun
0: ni omo kan ta lo lodun na
3: mare pe wa ni
0: ja wa sele laarin loku laye no no ninu cinema ah son kan ti a fe ko mo yen ṣugbọn bo se ri bi awon awon obi mejeji bon se nja mo ye de buseku ba be si ko si won laarin to de je pe nkan to ma nsele ni real life e lo mo so meje ku sira yin nu e be si bara yin
4: olorun soro ni bi to wa
0: o tono gege bi lokola aye single mother
4: ora onu
0: aye to je pe o make sense awa la de nfi owa ara wa
5: ẹni
0: kan sọ̀rọ̀ kan lọ́jọ́ kan
4: báyé bá gbọ́ ọ̀rọ̀
0: ìpọ́ ní àwọn tí wọ́n bá wà nílé ọkọ̀ báyìí ó ní kan ní ìtẹríba nítorí nǹkan tí ó ní nǹkan tí ojú àwọn single mother rí níta ó ló pọ̀ gan gidi nítorí àwọn ọkùnrin tí wọ́n wà ń ta
4: ọkọ̀
0: kan ọ̀rẹ́dì àti gbé single mother sílẹ̀ ó jẹ́ ní single mother tí ọkùnrin kan bá wá báyìí tó ẹ máa fẹ́ máa ṣe ó ní nàlá o wọ́n fẹ́ jẹ ń bẹ̀ ni o ó ní tán bá dẹ̀ tó jẹ tojú tán wá ti mú tojú wọn kúrò ń bẹ̀ ń
4: sẹ́
0: yàrá ló ti tán nìyẹn
4: láti
0: wá dé tá a dúró sí ibi tí ọlọ́run ọba ṣẹ̀dá tó dá wa sí
4: ìṣubú igi
0: dò
4: iṣẹ́ ọwọ́ àdáni
0: tí èèyàn náà bá rí i pé ìgbéyàwó yìí ó le gan bóyá gba gbòsí lójoojúmọ́ ọkọ ti wá sọ ẹ́ di punching pass kó má di pé olúwa lọ yìí èèyàn gbọ́dọ̀ gbìyànjú náà láti bẹ́sẹ̀ rẹ̀ sọ.

0: àjò ìgbéyàwó jẹ́ nǹkan tó ní agbára.
1: Abájẹ́ wà nílé.
0: Gbọ́dọ̀ wúra wa dáadáa.
1: Alóde.
0: Tó di pé àgbéra wa sí.
1: Ayé àlọ́, ayé ṣòro.
0: Onídìí kọ́ chip tó bá mọ̀ pé ìyàwó rẹ̀ gbọ́. Ó dẹ̀ wù ẹ bẹ́ẹ̀.
1: Ọ̀pá ló ṣe.
0: Bá ti wá gbéra yín sílẹ̀. Ó ṣe gbóná yẹn.
1: Ajọ́ kò
0: yànjú láti máa adapt pẹ̀lú rẹ̀. Nítorí pé o ti rí nínú ìwà rẹ̀ kó tó di pé o gbé
1: ilé. Eré lọ́pàá, ilé ayé mi ṣọ́ra.
0: Ó ṣe jẹ́. Obìnrin náà tó bá rí pé ọkọ rẹ̀ alájàpá ni tó jẹ́ pé ó ń travel often and often. Ó dẹ̀ ti mọ̀ nígbà tẹ wà ní kọ́chì. Gbìyànjú láti adapt pẹ̀lú rẹ̀ o. Kì í ṣe ìgbà tí ó bá ti wá gbé ẹ sílé tán. Bàbá máa fa wàhálà. Ó wà máa ṣe àwọn nǹkan tí ò rí.

0: àlejò wa ti wà pẹ̀lú wa yẹn náà láàárọ̀ yìí. Láàárín ìṣẹ́jú bíi mélòó tó kó ibẹ̀.
1: Ó ti wá kò ní yẹ bẹ́ẹ̀ náà.
0: Àwọn náà yóò bá wa sọ. Àwọn nǹkan tí wọ́n ní bá wa sọ yẹn náà nípa ìgbéyàwó.

dáadáa ní pápákọ̀ bá jẹ́jẹ́ ká sáré gbé ìkéde àti ìpolówó ọjà lẹ́yìn eléyìí láàmà gbé àlejò wa wọlé ìyẹn náà ní àárọ̀ yẹn báwo ni ó ṣe jẹ́ wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ díẹ̀ nípa ìgbéyàwó

0: fún ìfọwọ́lù òfin tí ó ṣe gbogbo wa láǹfààní lákùrẹ́. Ẹ̀jẹ̀ àgbàgbé ohun tó ti kọjá ìbò ní ẹ̀dì nínú ètò ìdìbò sílé àtúntòfin tó ń bọ̀ lọ́nà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP. Honorable Babatunde Farouk ló ní.
1: Ó

0: ẹyẹ làwọn méjèèjì wọn dẹ jọ rìn lójoojúmọ ìkan ọdẹ bínú hàn kejì.
1: Aṣọ lékeleke funfun taparo pupa kò jẹ́ fún àròrè ẹni.

èmi òun pẹ̀lú ọ̀tá mi. Àwọn méjèèjì wọ́n kóra jọ fún pàdé bòńkẹ́lẹ́. Wọ́n pe pàdé ìyà, wọ́n yí alága ìṣẹ́. Ǹjẹ́ kí ni ẹsẹ̀ mi? Wọ́n ní mo ń lo mọ́tò ńlá. Kíná tún ni mo ṣe, wọ́n ní mò ń pélé pẹ̀tẹ́sì.

ẹni tó dá ẹ̀mí rẹ tó tún dá ẹ̀mí tèmi náà gangan. Ǹjẹ́ ìwọ náà gbẹ́kẹ̀ rẹ lé Ọlọ́run ọba mi báyìí? Ǹjẹ́ kìí ṣe èèyàn nìwọ́ gbẹ́kẹ̀ rẹ lé? Ǹjẹ́ kìí ṣe èèyàn adáríhunrun nìwọ́ gbẹ́kẹ̀ tiẹ̀ lé? Ǹjẹ́ Ọlọ́run gangan ló gbẹ́kẹ̀ rẹ lé? Ǹjẹ́ ń wojú ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run? Nítorí tó o bá gbẹ́kẹ̀ lé èèyàn, ó ṣeé ṣe kójú ẹ̀ ó padà bọ́ at last. Ìdí nìyẹn tí mo fi ń béèrè lọ́wọ́ rẹ pé ṣé Ọlọ́run ọba mi ń lo gbẹ́kẹ̀lé? Nígbà tí Dáfídì tó discover wípé bí èèyàn bá gbẹ́kẹ̀lé èèyàn, ó ṣeé ṣe kójú onítọ̀hún ó bó fàlàfàlà. Àbí kó bó fàlàfàlà. Ló ṣe kúkú declare pé èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ó béèrè ìbéèrè yẹn lọ́wọ́ ara ẹ̀, ó tún fúnra ara rẹ̀ dáhùn ìbéèrè ọ̀hún. Ó ní ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá, ẹni tó dá ọ̀run òun ayé. Àwọn ìbéèrè kan bẹ tó ṣe pé bó o bá béèrè kìí ṣèyàn ni ó da Ọlọ́run, torí àwọn èèyàn gan ò mọ̀ dáhùn ẹ̀. Ṣùgbọ́n inside you, ó ti máa dáhùn béèrè ọ̀hún fúnrara rẹ. Níbo ni ìrànlọ́wọ́ tìyẹ náà yóò ti wá? Ọwọ́ èèyàn ni àbọ́wọ́ Ọlọ́run. Ọwọ́ òbí rẹ ni àbí ọwọ́ ọ̀gá rẹ ń biṣẹ́? Ọwọ́ ojúlùmọ̀ rẹ ni àbí ọwọ́ ọ̀rẹ́ rẹ? Ọwọ́ bọ̀ọ̀dá rẹ ni àbí ọwọ́ àǹtí rẹ? Má gbàgbé wípé ìrànlọ́wọ́ rẹ yóò ti ọwọ́ Olúwa wá. Kìí ṣe pé Olúwa lásán, ṣùgbọ́n ẹni tó dá ọ̀run òun ayé. Nítorí ẹlòmíín tó gbé gẹ́gẹ́ bí Olúwa rẹ̀ ní owó. Ẹlòmíín ẹni tó gbé gẹ́gẹ́ bí Olúwa rẹ̀ ọkọ rẹ̀ ní tàbáyà rẹ̀. Ẹlòmíín ẹni tó gbé gẹ́gẹ́ bí Olúwa rẹ̀ ńlẹ́nìkan tó lówó tó lẹ́sìn léèkàn ní ilé wọn. Ẹlòmíín ẹni tó gbé gẹ́gẹ́ bí Olúwa rẹ̀ ńlẹni náà tó ṣe wípé ó ń wò gẹ́gẹ́ bí aṣíwájú fún òun tàbí mẹ́ntọ̀. Ṣùgbọ́n Olúwa tí àwa ń sọ̀rọ̀ ń pa rẹ̀ ní ẹni tó dá òun òun ayé. Tó bá ṣe pé gbogbo àwọn tí mo ti kà á lẹ̀ wọ̀nyí kọ́ ló dá ọ̀run òun ayé, ó túmọ̀ sí pé àwọn kọ́ ni Olúwa tẹ̀mí ń sọ̀rọ̀ ń pa rẹ̀. Àmọ́ tó bá ti jẹ́ wípé àwọn kọ́ ló dá ọ̀run òun ayé sẹ́, àwọn kọ́ ni ìwọ yóò gbójú rẹ sókè sí. Otherwise, all were disappointed nínú wọn. Àní, otherwise, àwọn yóò bó ọ lójú fàlàfàlà ni. Nítorí n tó gbójú rẹ sókè fún òní pàpà àchieve ẹ̀. Àmọ́ bó o bá gbójú rẹ sókè sí Ọlọ́run, kò wá sí nǹkan tó ò ní àchieve

0: àwọn kan bẹ tó ṣe pé tí wọn bá ti wọnú ilé báyìí wọn lọ sùnú kódà ẹni tó ń ṣẹlẹ̀ ń ta lẹ́yìn táwọn bá ti wọlé tán kò kàn wọ́n mọ́ àwọn kan sì wà tó ṣe pé bí wọn bá tiẹ̀ jáde tí wọn ń rìn lọ àbí wọn wọlé wọn jáde bí wọn bá rí nǹkan kan tó ṣe àjèjì sí wọn àwọn kì í kọbi ara sí i irú àwọn nǹkan bẹ́ẹ̀ ó léwu púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nírú àkókò báyìí. Kọ́nà àbò mo ti fẹ́ jáde báyìí. Òun náà ni wípé tó bá ṣe é ṣe pé ní agbègbè yín àbí ládùúgbò yín ni ẹkọ ń rìn lọ ẹ rí bóyá wọn páàkì ọkọ̀ kan àbí màṣíìnì ní alùpùpù tàbí márúwá ẹ rí i pé wọn páàkì ẹ síbẹ̀ ó ti pẹ́ tó ti wà ń bẹ̀. Wákàtí kìíní wákàtí kejì ó wà ń bẹ̀. Ẹ ń wago fún wákàtí kẹta títí dórí ìkẹrin ó sì wà ń bẹ̀. Tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ wípé gbí ní gbogbo ọjọ́ náà ibẹ̀ ni wọ́n páàkì ẹ̀ sí wọn tí wàá gbé e kú o. Ngbà ó di ọjọ́ kejì ẹ tún wá wò ó tra gbogbo ọjọ́ yẹn ó sì wà ń bẹ̀. Ẹ ti wá ń wò ó wípé kinní ti ń lo ọjọ́ méjì ó ti ń lo ọjọ́ mẹ́ta ń bẹ̀ ẹ tètè ya fúnra sí.
1: Gbogbo ti ń bá kọ́ fújì jáde, gbogbo ìlà àdúgbò. Fújì jáde.
0: Ṣé ẹ mọ̀ pé lákọ̀ọ́kọ́ ná ó ṣeé ṣe kó jẹ́ wípé ọkọ̀ ọ̀hún ó yọnu ni wọ́n gbé e síbẹ̀ àmọ́ bó bá yọnu ọjọ́ kìíní ọjọ́ keje ọjọ́ kẹta ó yẹ kí ẹni tó ni ó lè yọjú síbẹ̀. Bóyá láti gbé àwọn tí ń tú ọkọ̀ ṣe wá ni àbí láti tiẹ̀ wá wò ó pé sí ọkọ̀ mi sì wà ń bẹ̀ ṣá.

ẹjẹ ń sáré ja yín tó bá kan méjì ni ó lè ṣe ṣe kó ṣe pé lákọ̀ọ́kọ́ bóyá ọyọnu wọ́n sì bá kí ẹ síbẹ̀ àmọ́ bó bá rí bẹ́ẹ̀ ó yẹ kí ẹni tó ní kó tún ti yọjú láti bí ìgbà pípẹ́.

ẹlẹ́ẹ̀kejì ni pé ó ṣe é ṣe kó jẹ́ pé wọ́n jí igbé ni àmọ́ bóyá nítorí pé wọ́n ti ń lé wọn àbí bóyá wọ́n track ẹ̀ wọ́n ti wá pa á mọ́ bẹ́ẹ̀ wọn ò sì lè gbé kúò mọ́ wọ́n wá abandon ẹ̀ síbẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ó ṣe é ṣe òkú ṣe pé wọ́n fi kiní ọ̀hún dọdẹ kan síbẹ̀ ni kọ́lọ́hún má jarí láàbì. Àní ó lè ṣe pé wọ́n fi dọdẹ síbẹ̀ ni pé bóyá tí nkankan bá kàn án tàbí tọwọ́ bá kàn án tàbí tí nkankan ṣẹlẹ̀ kó sì tún gbàmù ọlọ́hún má jarí irú rẹ̀.

àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ńlá nílò láti ronú rẹ̀ ńgbà tá a bá rí irú nǹkan bẹ́ẹ̀ tó ti ń lo bí ọjọ́ méjì mẹ́ta tàbí mẹ́rin tá a sì réèyàn ní agbègbè ẹ̀ tàbí tó súnmọ́ tàbí tó ṣì wò dé a lè sọ pé òun ló ní tàbí òun ló wa ọkọ̀.

bó bá jẹ́ mi nìwọ ni n tí ń kọ́kọ́ ṣe ni pé n dùn sọ ọ̀kan láti máa wò ó bóyá ẹ̀ẹ́dàkùn kíní bẹ nínú rẹ̀ gan-an n kọ́kọ́ dùn sọ ọ̀kan láti yọjú wò láì fọwọ́ kan ni o.

Ọlọ́run má jẹ́ wòówù wá, ọmọlọ́run má jẹ́ awéwù. Nígbà tẹ́ ẹ bá ti rìpọ́ọ̀tì ẹ̀yin ẹ rí i dájú wípé ẹ tún bẹ̀rẹ̀ sí ń fọ́lù ẹ̀ ọ̀ títí di ìgbà tí bóyá wọ́n wàá to ẹ̀ kúrò ńbẹ̀ ni àbí wọ́n wọ ẹni tó ní kàn tó ṣe pé wọ́n wàá gbé kúrò.

àjòjì sí ọbí eléyìí jọ sáré lọ sí àjọ agbófinró tó súnmọ ẹ ní kíákíá ní pápápá kí wọn sì bá yín dá sí irú nǹkan bẹẹ. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pẹ́lú mi ò ti ẹ̀ bìkítà ń gbà tó bá rí i yóò wò pé wọ́n gbàgbé rẹ̀ síbẹ̀ ni kódà àwọn mi ò mọ fi ṣeré pé ẹni yìí dàbí ẹni pé ó gbàgbé ilé síbi ni o àbí ẹni yìí ó dàbí ẹni pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ni ò ṣe wá gbé ọkàn rẹ̀ látijọ́ yìí. Gbúdọ̀ wà very careful níbikíbi tó bá ń gbé kóun náà fojú balẹ̀ dáadáa kó má sì fi gbogbo nǹkan ṣe pé eléyìí ò kàn mí àbí eléyìí ò ní ìtumọ̀ kan má ṣe bẹ́ẹ̀ mọ́ gbogbo nǹkan ló ní ìtumọ̀ tiẹ̀.

ẹ wo ẹ fi gbogbo ògbà máa ṣọ agbègbè yín ẹ fi gbogbo ògbà máa question àwọn nǹkan tó bá rún yín lójú àwọn nǹkan tẹ bá mọ pé eléyìí ò regular eléyìí ò normal ẹ fi gbogbo ògbà máa béèrè béèrè lórí rẹ. Tẹ bá rí irú nǹkan bẹ́ẹ̀ ọkọ yín bàjẹ́ yìí ẹ pẹ̀lẹ́ ẹ béèrè béèrè lọ́wọ́ wọn kí lẹ wá fẹ́ ṣe ní ìsìn ẹ fẹ́ gbé mẹkáníìkì wá ọ̀dà gbé mẹkáníìkì ọ̀hún bá sì dé ẹ béèrè wọ́ọ̀kṣọ́ọ̀bù ẹ béèrè ẹ̀kẹ́ lè mọ̀ pé mẹkáníìkì rẹ̀ lóòótọ́.

0: ẹ̀rí wọn o ṣùgbọ́n bí máa yẹn ṣe dress ó dẹ̀ ó nice gan ẹ lérò pé irú èèyàn bẹ́ẹ̀ ni ta n sọ fún yín bẹ́ẹ̀.
1: ó ní ń bá wọn ra ró sọ.
0: kò sẹ́ni tí kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀.
1: mo wá ní nítorí kíni ó ní.
0: irú èèyàn bẹ́ẹ̀ ń gbogbo èèyàn. kì í ṣe nítorí pé ó défìlà abé tí ajé àbí ó défìlà gọ̀bọ̀ ńlẹ́ fi sọ pé kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀.

0: ẹyẹ làwọn méjèèjì wọ́n dẹ̀ jọ rìn lójoojúmọ́ ìkan ọ̀dẹ̀ fínú hàn kejì.
1: Aṣọ lékeleke funfun ta paro pupa kò jẹ́ mọ́ àròyé.

0: fi àkókò yìí pàrọwà sí yín pé kí ẹ má ṣe bínú pé àpẹ gorí àti ètò lọ́sàn titun ní àyanjú àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ òun ló jẹ́ kí àpẹ díẹ̀ lórí ètò àwọn obìnrin lónìí mo kì yín káàbọ̀ sórí àkọ̀tun ètò àwọn obìnrin tí mo ń wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ń dédé aago kan sí aago méjì ọ̀sán la máa mú ètò ń wá sí etí ìgbọ́ yín mo kì yín lọ́sàn tòní o máa kí yín káàbọ̀ lórúkọ olótú ètò yìí mojísọlá ọládélé giwàwà nìkan ni ta wà yìí màmá ọlọ́jọ́ ìbí fúnra ẹ̀ mú kí yín o màmá níbikíbi tí ẹ bá wà kí ẹ pẹ́ láyé kí ẹ fìrìkì jóbi kí ẹ dàgbà kí ẹ dògbó ìgbélé ayé ṣoun rere o ti lórúkọ alákòóso ìkànnì ìtawà yìí dókítà ìzìkẹ́ àǹkọ̀dé ti lórúkọ ìmọ̀ ọmọ yín olólùfẹ́ yín àyòyàn rẹ̀ yín àbúrò yín blessing arókè ló ń kí yín pẹ́ káàbọ̀ sórí àkọ́tún ètò àwọ̀ obìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wí pé kì í ṣe èmi nìkan ni mo máa ń mú ètò ìwáṣẹ́ tí gbọ́ yín èmi àti ẹnì kejì mi ti ń bẹ ní yàrá agbára fún ti tòní bó nìkan bẹ́ẹ̀
1: mo kí àwọn ará ilé pé wọ́n kàsán o a kú ìsinmi tòní mo tún kí wọn káàbọ̀ sórí àkọ́tún ètò gẹ́gẹ́ bí o ṣe sọ ṣáájú ètò ńlá ètò tí ń tún ayé ẹni ṣe tí ń tún obìnrin ṣe tí ń tún ọkùnrin ṣe tí ń tún ìdílé ṣe lápapọ̀ orúkọ mi ò tí ì yípadà olúwanífẹ̀mí adéṣekò ló ń kí yín káàbọ̀ sórí ètò wa
0: ètò ti tòní àrà ọ̀tọ̀ ló máa bá dé nítorí pé àlejò tí mo ní yàrá agbára fún ti tòní wọ́n máa ya ẹ̀yìn ara légun lẹ́nu nígbà tí bá ń gbé wọn gorí àtẹ ètò ẹ máa wò pé ṣe bí ètò àwọn obìnrin ni ó ṣe wá jẹ́ pé ọkùnrin gangan lẹ gbé wá sórí ètò fún ti tòní kó ba lè dáa náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo yẹ pé lórí ètò yìí àwọn nǹkan tó máa ń ṣe àwọn obìnrin láǹfààní àwọn nǹkan tó máa jẹ́ ká gbé ìgbáyé rọrùn la máa mú wá bí a bá ṣe ń sọ̀rọ̀ nípa bá ṣe máa tọ́jú ọkọ bá ṣe máa tọ́jú ọmọ bá ṣe máa tọ́jú ẹbí bá ṣe máa tọ́jú ara ó yẹ ká tún máa sọ̀rọ̀ nípa ìlera ara wa

0: Ọlọ́run ìbà rẹ o.
1: Ẹ bá mẹ́nu kúrò lẹ́gàn.
2: Ẹ wọ́rọ̀ mìíràn sórí pé ẹ̀gàn mi ò yẹ yí. Bẹ́ ṣe ń fẹ́gàn mi lolúwa ń tún mi ṣe o.
0: Ọlọ́run adúpẹ́ fún orí ọ̀fẹ́ àti àǹfààní. Ṣé bí ẹ̀yin lẹ̀ ń fún wa ṣe ní gbogbo ọjọ́kọ́jọ́? Má jẹ́ ìfọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Dàdá Olúwatúyì lórúkọ tí mò ń jẹ́. Èkì kíkíyin ọmọ ìjọba ọ̀run. Èmi lọ́mọ Elúùjù arìnrìn bàtáyè. Orin bàtáyè lọ́mú mọ́ ni kọ̀pádùn jìra lílé mi lókè èjì. Dàdá Olúwatúyì aṣa Sátẹ́gùn. Bóyá ti Sátẹ́gùn. Ẹkú ya ṣurugudu ṣurugudu ó de wọ̀ nínú ilé.
2: Ẹkú àpérò ẹ̀rọ ra o.
0: Èdè mi báyìí lè dè mi. Ọ̀rọ̀ mi báyìí lọ̀rọ̀ mi.
2: Ẹkú àpérò ẹ̀rọ.
0: Ní ìjẹ́jọ́ mo sọ nípa. Yíyan olùtajẹ. Ṣé ìgbàgbọ́ ètò yìí ṣá pé ìrírí oníbàárà lórúkọ tí ètò yìí ń jẹ́.

àyà gbé tàbí fífi ọwọ́ gbé mo ṣe sọ fún wa ní ìjẹ́jọ yẹn mo sì yànnà náà fún wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló sì ṣe bẹ́ẹ̀ náà sì pè mí wọlé dáadáa a sì ṣe bẹ́ẹ̀ a sì gba ọ̀pọ̀lọpọ̀ ìpè láti káàkiri àmọ́ lónìí ẹ ò ní ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti pè wá wọlé ẹ mọ̀ pé mo ti sọ fún yín ká tó bẹ̀rẹ̀ ètò yìí pé ìgbà mi wà ẹ rìn ní orí ọ̀fẹ́ àti pè wá wọlé ẹ jẹ́ kí n wá tẹ̀ ẹ́ wájú lórí yíyan oní ìbárà jẹ yìí nínú yíyan olùtà ẹni tí ń ta nǹkan nínú yíyan jẹ.

0: lọ́jọ́ tá a bá bímọ.
1: Glo ni wọ́n ń pe bí 991 FM. Ìjọ ló máa. Ìjàpò láṣẹ bẹ́ẹ̀ lábara lẹ̀ sí. Rí oníbàárà lẹ̀ ń gbọ́.
0: Ọ̀tá ọmọdé.
1: Ẹ̀dọ́lúwàtú ìláì fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀.
2: Ti bí ìrákòrò.
1: Iṣẹ́ ń gbádùn mi, iṣẹ́ ń gbọ́ mi bọ̀ dáadáa ṣá.
2: Ọ̀tá ni ní padà ní lómìnú. Ó ti bẹ̀rẹ̀ ọ̀tá ni ní. Ó ti bọ́ sáwọ́ ayé.
1: Mo ní arákùnrin yìí ṣe bẹ́ẹ̀, ó kí fóònù mọ́lẹ̀. Ẹni tó dẹ̀ ń bẹ́ ń bẹ́ ti rò pé. Ó ti rò pé bóyá ọ̀gá òun náà ló ń bá sọ̀rọ̀. Aṣọ tó blu yẹn kí n kó sí àbí òun ni òun ló dánù kan bára ẹ̀ ń sọ̀rọ̀. Aṣọ green yẹn ṣé kí n kó sí àbí ìyẹn náà ní yẹn. Mo dẹ̀ ṣe ń kọ́ọ̀lù yẹn lọ́mọ yẹn náà lọ mú lẹ́lọ́ tó bẹ̀ ṣe ń pààkẹ́ bó ṣe ń nawọ́ sí. Ṣé bàtà blu yẹn náà kí n kó sí àbí fẹ́ fi wọn ọ̀gá àbí ẹ̀ ó ní kan kó sí. Bí ẹnì yìí ṣe ń receive fake call ẹ̀.
3: Láti bẹ̀rẹ̀ sí ní rìn.
0: Ó bá lẹ́gbẹ́.
1: Tí ọmọṣẹ́ yìí náà ń ṣe bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní kò sí.
2: Tí òbí ẹ bá lè ra kẹ̀kẹ́ fún.
1: Ká tó wí ká tó fọ̀.
2: Fọ ayé.
1: Ṣèbí ká tó fọ̀ ká tó wí.
0: Tó bá ní kó gbé wá.
2: Ọjọ́ fi ṣeré. Tó bá ní.
1: Arákùnrin kó ọjà 150,000 naira lọ.
2: Sọwọ́ ayé.
1: Nígbà tí ọ̀gá.
2: Gbé kẹ̀kẹ́ lọ. A ò bá ẹ ṣeré mọ́.
1: Ọ̀gá ẹni yìí ti ń ṣe arábìnrin yìí tó dé. Ó wá ní ṣe ẹni tẹ́ ẹ rán wá pé ṣe ẹ ti ta àwọn aṣọ tó wà níbí àwọn bàtà tó wà níbí ibo ló wà náà. Ọjà máa bugbájẹ lónìí, ajé máa bugbájẹ lónìí. Ọjà máa dúpẹ́ mo dẹ̀ jáde ṣá ẹ̀dẹ̀ tàdé mi. Ẹni máa yàtọ̀, ọjọ́ ẹni máa yàtọ̀. Láì mọ̀ pé wọ́n ti lu ọ̀gá yìí ní pọ́npọ́ lẹ́yìn ọrùn. Ọlọ́run ìbà rẹ̀ títóbi rẹ̀ owó lọ́hún. Akàṣà Lẹ́kọ̀ọ́ mo gbóṣù bàràbà ǹdẹ̀ fún ọlọ́run.
0: Tọ́jọ́ bá gorí ọjọ́.
1: Kí ló wá ṣẹlẹ̀?
0: Mọ̀ náà bá

0: níbi tí wọ́n ń jẹ gbádùn.
1: Ọlọ́run ìbàrẹ́ o.
0: Kí ló mú?
1: Títóbi rẹ̀ owó Ọlọ́run.
0: Kákólà.
1: Ṣé ẹ rí nígbà míì?
0: Jẹ̀dí ló ma.
1: Ẹ jẹ́ ká máa jẹ́ ojúlọlá kan fi ṣọ́ré. Tá a bá ń jáde, ẹ jẹ́ ká máa sọ fún àwọn ọmọọṣẹ́ wa pé mi ò ní kí anybody wá ṣe bẹ́ẹ̀ kó wá gbé nǹkan kan o. Ẹ jẹ́ kí n wá jó eléyìí mọ̀ kẹ́lì mọ̀ pé ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìgbà yẹn tó jẹ́ pé àwọn ọkọ̀ wa ń dùn mí pé àwọn ọkùnrin ló máa ń ṣe kinní yìí gan. Ó lọ bá ìkan lára àwọn tí ń ṣiṣẹ́ amúnidára. Ó ní ọ̀gá rẹ̀ sọ pé machine kan bàjẹ́.
0: Champagne pẹ̀lú.
1: Ó ní ọ̀gá rẹ̀ sọ pé machine kan bàjẹ́. Pé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀, wọ́n fẹ́ tú ṣe. Mo ní arákùnrin yìí ṣe bẹ́ẹ̀, arábìnrin yìí ṣe bẹ́ẹ̀, ọmọ tó bá ní ṣọ́ọ̀bù yìí. Bẹ́ẹ̀ sì ń túlé, ó tún bá wá sack bag gan. Ẹ mọ worst part of it ni pé nǹkan tí wọ́n máa ń ṣe náà pé ó dàbí wọ́n máa ń ṣọ́ ìgbà tí ẹni tó bá ní ilé ìtajà yẹn àbí ṣọ́ọ̀bù yẹn tí ò bá ti ṣí ní ìtòsí. Ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ń wá. Mo ní ọ̀gá ẹni náà ṣe bẹ́ẹ̀ ó jáde náà ló fẹ́ lọ ra nǹkan. Bí arákùnrin náà ṣe bẹ́ẹ̀ bó ṣe wá ni. Mo ṣe bí ọmọ yìí náà ṣe yọ orí machine náà bó ṣe yọ fún ni. Èmi náà ń sọ gbogbo nǹkan wọ̀nyí kí ẹ̀yin náà kẹ lè fi kángbọ́n. Nígbà tó bá ṣe bẹ́ẹ̀ tó bá di ọ̀dọ̀ yín. Ó yọ orí machine yìí fún ó tún bá wá sack bag tó dá ó tún fi gbé ṣe wọ́n tún gbé ilé ọ̀kadà wọn gbé lọ. Nígbà tí ọ̀gá ẹni náà tún ṣe bẹ́ẹ̀ tó tún dé náà. Ilé tí mò ń sọ yìí ò kì í ṣe pé bóyá wọ́n ní wọ́n náà. Ẹni tó súnmọ́ mi gangan ló ṣẹlẹ̀ sí. Arákùnrin yìí ti wá ń ṣe bẹ́ẹ̀ káàkiri. Ní àdúgbò dé àdúgbò. Ni arákùnrin yìí ti lọ ń yọrí máa àti gbọ́ ẹnìyàn sọ pé wọ́n gbé machine lọ ẹnìyàn sọ pé wọ́n gbé machine lọ. Ìdí ni ò kì í ṣe pé bóyá òru. Mi sọ kinní yìí kí ẹ̀yin náà ṣe jẹ́ ẹni tẹ́ ń gbọ́ ètò ìrírí oníbàárà ẹ̀. Customers experience. Mo jẹ́ kó yé yín pé gbogbo àwọn tó wá sí ṣọ́ọ̀bù yín kọ́ ló wá ra nǹkan. Àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n wá jí ni. Ẹlọ́rin ìbàrẹ̀ o. Àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé apanilẹ́kúnjayé ni wọ́n. So therefore, ẹ̀yin náà kí ẹ ṣe bẹ́ẹ̀ kẹ jẹ́ ojúlọlá kan fi ṣọ́ré. Ṣé wá rí arákùnrin tí mò ń sọ yìí? Ṣé Ọlọ́run tó ní oògùn arábìnrin tí mò ń sọ tán ni ó ń gbé machine tí ò ní gbẹ? High school ń bẹ̀ yẹn ó fẹ́ lọ ṣe kankan náà ń bẹ̀ náà ni. Bí Yorùbá máa ń sọ kinní kan ń gbà yín pé. Ọjọ́ gbogbo tẹ́ ẹ rí yẹn báyìí ni tó lè. Ṣé mọ̀ pé ọjọ́ kan báyìí ni tó lè wù. Ó tún fẹ́ ṣe bó ṣe máa ń ṣe náà ní high school ń bẹ̀ náà ni.

0: ago.
1: Kẹ́rẹ́kẹ́rẹ́ oṣù yìí tún ti ń lọ, kẹ́rẹ́kẹ́rẹ́ ọdún yìí tún ti ń lọ, òní lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2024. Mo kí yín o pé ẹ káàbọ̀ sórí àkọ́tun ètò Yorùbá gbà yìí kan ní Glory 99.1 FM ní Jápọ̀ Estate nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kàn, níbi tí a ti ń ṣe bí ọlọ́ba. Àwa náà rèé agbáradá lọ́wọ́ alára léyìí tí àwọn kan náà tí wọ́n tún wo àwòkọ́ṣe láti mọ ṣe bíi tiwa. Ají ṣe bí ọ̀yọ́ sì là ń rí, ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnìkan. Gbogbo yín la kí o, a ò lólódì ẹnì kankan. Mo kì yín lọ́kùnrin lóbìnrin lọmọdé lágbàlagbà. Mo kọ́ba, mo kí joyè, mo kọ́tọ̀ kò lélòó, mo kí ẹ̀yin ìyálájẹ́ ìyálọ́jà, gbogbo yín ni mo kí pátápátá, gbogbo onílé yìí, gbogbo àlejò.

mo kí yín o ẹyin ara àkúrẹ àti èrò àkúrẹ gbogbo ibi tí ẹ ti láǹfààní láti mọ gbọmọ náà ni mo ti ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí bò lójú ọjọ́ ti rí lọ́dọ̀ tìyín lọ́hùn-ún ṣàlàáfíà náà lè wà gẹ́gẹ́ bá wa ti wà ní àyín ẹ mọ̀ tún ṣeun o ètò yorùbá gbayì rèé yorùbá gbayì yorùbá gbẹ̀yẹ èdè yorùbá sì dùn ó dùn sọ ó dùn gbọ́ létí ó sì dùn ká nínú ìwé lórí ètò yìí iná ni a ti mú ka ìwé onítàn lọ́kanòjọ̀kan sétí ìgbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀yin tí ẹ ti ń gbọ́ wa fúngbà pípẹ́ tẹ́ ti mọ bá a ti ń ṣe ètò yìí ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń gbọ́ wa tó bá ti ń di aago mẹ́ta àbọ̀ ọ̀sán lọ́jọ́jọ́ àìkú bí eléyìí iná ni ẹ mọ̀ láǹfààní láti mọ gbọ́ ètò yorùbá gba yìí níbi tí a ti ń ka ìwé onítàn sétí ìgbọ̀ yín pẹ̀lú bá a tún ṣe dé sórí ètò tòní ẹ jẹ́ ká tún jọ ṣe ètò tòní kó bá lè dùn mọ̀rìnmọ́rin kí gbogbo bá lè kan sí dáadáa. Mo kí yín lẹ́ẹ̀kan sí lórúkọ lọ́gàlọ́gà níkànnì ìta wà yìí lórúkọ aláṣẹ àti apàṣẹ wa ní àyín lórúkọ àwọn tí wọ́n dìgírí dìgbà mú lórúkọ gbogbo òṣìṣẹ́ ìkànnì glo fm mí náà ni èmi olúwa rẹ̀mílẹ́kún ìdòwú fi ń kí yín pé ẹ káàbọ̀ ẹ mọ wọlé ẹ mọ rọra ilé yín lẹ́wà ẹ síléwọ̀ torí pé ilé ìbàbọ̀ ọmọ kì í bọmọ lẹ́rù lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá ó níbi tí a bá ṣẹde nínú ìwé onítàn tí à ń kà níbẹ̀ náà ni a ti mú torí pé àwọn yorùbá lọ wọ́n bọ̀ nígbà wọ́n sì dé wọ́n níbi tá a bá roko tì sí níbẹ̀ náà ni a ti wá fi àbọ̀ bá a ṣùgbọ́n kó tó di pé àmọ̀ tẹ̀síwájú ìwé àgbàlagbà kan láti ọwọ́ ọ̀gbẹ́ni Oládẹ̀jọ́ Òkèdíjì ìní à ń kà ìwé yìí sì ni apá kejì ìwé àjà ló lẹ́rù ìwé ìtàn tàfá àti lápàdé lọ́sẹ̀ tó kọjá nígbà tí a dánu dúró a ṣe àlàyé fún wa níbi tí a kà pé bàbá kan tó jẹ́ alágbe lẹ́yìn ọ̀rẹ́yìn tí ó sì wọ inú ọkọ̀ ọkọ̀ ọ̀hún wá ń gbé lọ ó ń gbé lọ ó ń gbé lọ kódà a ti kà á débi tí a ti mẹni tí ń bẹ nínú ẹ̀kú tí a ti mẹni tí bàbá alágbe yìí ti ṣe ṣùgbọ́n láti ran wa létí dáadáa láti lè mọ tí ìwé yìí gan ti ń sọ kí a sún padà sí ọwọ́ ẹ̀yìn díẹ̀ kó ba lè yé wa dáadáa mo kí wa pé a kú kalẹ̀ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò yorùbá gbayì rèé níkànnì glo 99.1 fm ìjápọ̀ àkúrẹ́ ńlá fi kalẹ̀ sí.

sí inú àpò awọ ó fa okùn kan ní ìpàkọ rẹ àti irùngbọn rẹ àti irunmú rẹ sì ṣí sílẹ bóóró bí ewé ara ẹkọ ó ń ṣe jalajala lọwọ rẹ bí ìfun ẹran ó mú awọ kúrò lójú ó sọ òun náà sí inú àpò ó bọ àkísà agbádá tó wọ ó ká a mọ́nrán sínú àpò ó mú dànsíkì kan tó mọ́ lórí ìjókòó inú ọkọ̀ ó wọ̀ ọ́ ó mú fìlà kan ó dé pẹ̀lú ó fa ọ̀pá tó ti mú lọ́wọ́ tẹ́lẹ̀ ó tẹ ìkànnì kan lára rẹ̀ ọ̀pá náà sì súnkì títí ó fi ku kúkúrú ó dàbí abẹ̀bẹ̀ alákàájọ ó sọ òun náà sínú àpò awọ ó wá ní tàfà ẹni tó jókòó ti awakọ̀ wẹ̀yìn ó ní ọ̀gá èmi gan fẹ́rẹ̀ má da yín mọ̀ nígbà tí ẹ̀ ń bọ̀ wá sínú ọkọ̀ àfi ìgbà tí ẹ sílẹ̀kùn wọlé ohun tó ṣe tí ẹ fi rú mi lójú ní ká wá sọ ti àwọn ọlọ́pàá wọn ò tilẹ̀ lè funra rárá pé ẹ̀yin ni ẹ wá lo bàbá ńlá ọgbọ́n fún wọn èyí tí tàfà ń ṣe lálàyé yìí ni pé àwọn ọlọ́pàá kan bẹ́ẹ̀ bá gbàgbé wọ́n dúró síwájú ilé lápàdé tí wọ́n ń ṣọ́ lọ́wọ́ tí wọ́n ń ṣọ́ lẹ́sẹ̀ tí wọ́n retí àti sun akàn wọ́n retí ìgbà tí lápàdé yóò jáde nílé ṣùgbọ́n lápàdé lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó ṣe bíi bàbá alágbe ó sì lọ kúrò láàrin wọn òun náà ni tàfà wá sọ báyìí pé n tó ṣe tí òun fúnra lára òun ò fi dá lápàdé mọ̀ nígbà tí ṣebí bàbá alágbe ní ká wá sọ ti àwọn ọlọ́pàá tí ọ̀rọ̀ náà yóò rú lójú pátápátá ẹ̀jẹ̀ ká tún gbọ́ ihun tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn èyí lẹ́yìn ìgbà tí tàfà ti sọ̀rọ̀ náà tán awakọ̀ náà bá ní àwọn ọ̀gá yìí mọ́ ni bí èmi ti ṣe àyímọ́ kì í pọlọ́kọ̀ àyímọ́ làwọn ọ̀gá lò fún àwọn ọlọ́pàá yẹn bí kì í bá ṣe lápàdé náà ẹni tó lè tan àwọn ọlọ́pàá jẹ tó bẹ́ẹ̀ yẹn ṣọ̀wọ́n púpọ̀ ṣùgbọ́n lápàdé yàtọ̀ lẹ́dàá irú rẹ̀ kò wọ́pọ̀ ó bá dáhùn ó ní súlè ẹ̀yùn awakọ̀ ó ní ó ṣe oúnjẹ tó wá sásìkò ìbánira díẹ̀ bí mo bá dé kọ̀rọ̀ tí ó gbé ọkọ̀ sí tí n kò bá bá ọkọ̀ àyímọ́ tí mo ṣe kò nira rárá bí bá tí mo bá a ló mú rọrùn fún mi ní tèmi o mo ti kọjá ẹni tí ọlọ́pàá ṣọ́ṣọ̀ṣọ́ lè máa dààmú irú mi sì kọ́ ni ẹ̀rọ ọlọ́pàá wẹ̀ẹ́rẹ́ lè máa bà ojú tó ti rókun kò lè rọ́ṣà kó bẹ̀rù ẹgbẹ́ orí àwọn ọlọ́pàá ṣinṣinṣin

0: bá.
1: Tàfà bá tún dáhùn, ó ní ṣe bí àwọn ni wọ́n gọ̀ nígbà tí wọn ò rí alágbè kankan kó wọlé. Báwo ni kò ṣe yà wọ́n lẹ́nu nígbà tí alágbè ń jáde láti inú ilé? Ìyẹn jẹ́ ìbéèrè tí Tàfà ń béèrè láti mọ bí lápàdé ṣe díbọ́n bí bàbá alágbè kọjá láàrin àwọn ọlọ́pàá tí ń ṣọ́ níwájú ilé rẹ̀. Lápàdé bá dáhùn, ó ní ní ti ìyẹn o, a kì í gbọ́n bí ẹni tí ń tan ni. Wọ́n fẹ́rẹ̀ tó ogún níwájú ilé tí wọ́n dúró dè mí kí n jáde kí àwọn lé mi bí mo bá fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ ẹni tí ń retí àti sun akàn yóò mà pẹ́ létídò. Méjì nínú wọn ló fún bàbá Sàrà lówó pẹ̀lú bí àánú rẹ̀ ti ṣe wọ́n tó lẹ́yìn tí mo ti lọ. Bóyá wọ́n ti wá fura pé àwọn ṣe àṣìṣe o, ṣùgbọ́n ẹ̀pa kò bóró mọ́. Abẹ́rẹ́ ti lọ kọ́nà okùn ò tó dí ọdẹ tó lóun ṣọ Olódùmarè orí ẹ̀gùn ni yóò kù sí. Mo ti jáde mọ́ wọn lọ́wọ́. Wọ́n ṣe bí àwọn lè de èéfín mọ́lẹ̀ ni. Lápàdé bá mú sìgá kan, ó ṣáná sí i. Ó ní bí sìgá ti ń wù mí mu tó látẹ̀ kan, mo mú mọ́ra ni. Nítorí àti gbọ́ pé bàbá oníbàárà ń mu sìgá, obìnìkan ni mo jẹ tẹ́rùn nítorí ìyẹn kò léèwọ̀. Sùúrù tó lọ́jọ́ sì ní ti sìgá náà. Tàfà bá dáhùn, ó ní aláàárù ti ń jẹ búrẹ́dì, àwo orí rẹ̀ ní ń jẹ. Bí bàbá Sàrà sì mu sìgá tí irùngbọ́n bá gbiná ńkọ́, àwa máa jóná hàn, àtàrí àwa máa suná kẹ̀wù. Àwọn ọlọ́pàá lórí ìdìṣà o, ẹnìkan kò lè tan èmi bẹ́ẹ̀ o, ṣùgbọ́n ó yẹ kí ẹ kọ́ àwa náà bí ẹ ti ṣe jáde ọ̀hún. Lápàdé bá fèsì, ó ní ó ṣeun Tàfà, ohun tí kò bá yé ènìyàn ní jẹ́ idán. Mo kọ́kọ́ wọ singilẹ́ẹ̀tì nìkan sọ́rùn, mo yọjú lójú fèrèsé òkè ilé mi, mo pe dada.

Bẹ́ẹ̀ni òṣèlú ti gbòde kan ìrọ́kẹ̀kẹ̀ àti eré ìje fún ọdún 2027 ti ń gbìnà ìyá ní ìtẹ̀síwájú ìpalẹ̀mọ́ fétó òdìbò gbogbogbò tọdún 2027. Ǹjẹ́ mò ń kí yín káàbọ̀ sórí ètò gbàgede òṣèlú nìkan ni Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́. Lónìí ti ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2026. Ọjọ́ Àìkú ìyún ọjọ́ ìsinmi tó kẹ́yìn fún oṣù kẹsàn-án tá a wà yìí. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èyí jẹ́ àṣemọ̀ fún gbogbo wa. Ǹjẹ́ kí n gan ni mo rí tí mo fi ní òṣèlú ti ń gbòde kan? Ẹ̀yin tẹ bá farabalẹ̀ tẹ́ ń bá wa tí ẹ ń fọkàn bá ohun tí ń lọ lágbon òṣèlú lọ díẹ̀ díẹ̀. Ẹ rí gbọ́ wípé kí ọ̀sẹ̀ tó kọjá ó tó tẹnubodò kó tún lọ́dọ̀ lọ́rẹ̀ mọ́mi láti sílẹ̀kùn fún ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí. Ẹ rí gbọ́ wípé ìgbìmọ̀ onídàájọ́ ẹlẹ́ni méje tílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí adájọ́ Adamu Jauro tó ṣe bẹ́ẹ̀ tó léwájú fún ló ti ní gbogbo àlàkalẹ̀ eléyìí tí iléeṣẹ́ INEC tí wọ́n gùn lé kétò fún ètò ìdìbò 2027 náà ni ó jẹ́ wípé wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe àgbékalẹ̀ àwọn àlàkalẹ̀ tí wọ́n ti gbé kalẹ̀ ṣáájú léyìí tó rọ wọn lágbára lẹ́ẹ̀kan sí fún abala kẹtàdínlọ́gọ́rin ìpínrọ̀ karùn-ún yẹn section 77 subsection 5 tó fi mọ́ ti ìpínrọ̀ kẹfà àti ìpínrọ̀ keje tó fi mọ́ abala kẹrìnléníọgọ́rin ìpínrọ̀ keje. Ìdí nìyí tí wọ́n fi ní àwọn èèyàn tí wọ́n ń sọ káàkiri wípé kí wá gan ni ó jẹ́ ọjọ́ ọ̀la tàbí inú odó táwọn olùdíje kan tí ọ̀rọ̀ yìí ṣẹ̀wò mọ́ lára máa dọ̀rùn lásì ní ìpalẹ̀mọ́ ètò ìdìbò ọdún 2027. Tẹ̀ bá gbàgbé kété tí àwọn ẹgbẹ́ òṣèlú kan ṣe ètò ìdìbò abẹ́lé wọn àwọn olùdíje kan fapá jánú àwọn kan fà ké kọ́rí wọn fi jígà kọ́rùn àwọn kan fi ẹ̀sùn kan pé wọ́n rẹ́ wọn jẹ nọ́bà tọkọ́sọ lọ sínú ẹgbẹ́ òṣèlú míì láti lọ di ọmọ oyè ìyún olùdíje ẹgbẹ́ òṣèlú náà. Ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo, ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers, kódà bá a ti ń ṣe ń yọ gbọ́ngàn ó kan àwọn olùdíje kan ní ìpínlẹ̀ Kwara tó fi mọ́ ìpínlẹ̀ Nasarawa. Ṣùgbọ́n kí gan ló ṣẹlẹ̀? Àlàkalẹ̀ ni wípé àkọọ́lẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìyún voters register tẹgbẹ́ òṣèlú fi ṣọwọ́ sí iléeṣẹ́ INEC wọ́n ní olùdíje tí kò bá sí orúkọ ẹ̀ nínú àkọsílẹ̀ ọmọ ẹgbẹ́ ìyún voters register tẹgbẹ́ òṣèlú fi ṣọwọ́ sí iléeṣẹ́ INEC wípé irú ẹni bẹ́ẹ̀ ò lóore ọ̀fẹ́ láti jẹ́ ọmọ oyè tàbí di ipò kankan mú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún àwọn onígbèǹdéke ilé ẹjọ́ tó ga jùlọ ti ní tó bá lẹ́ni tó ṣe bẹ́ẹ̀ ó ti lùgbàdì òfin ètò ìdìbò 2026 wọ́n ṣe àtúnṣe sí. Fún ìdí èyí ẹnu ti ń kun àwọn olùdíje kan kódà àwọn agbẹjọ́rò àwọn amòfin àwọn ọmọràn tó mọyún gbìn nù kára wọn àwọn lóòlà tó mojú léjà abẹ lágbon òfin wọn ti ń fi àríwísí wọn léde lórí ọ̀rọ̀ yìí wípé ṣókàn wọn ni àbí ọkàn àwọn kan ojú olè káwọn olùdíje fi wo ìdájọ́ yìí àti bẹ́ẹ̀ lọ a máa pẹ̀kẹ́ lò fún tòní pé kí gan ni eléyìí túmọ̀ sí fún àwọn olùdíje tó jẹ́ wípé wọ́n tọkọ́sọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú míì léyìí tó fara pẹ́ wípé ó ṣeé ṣe kórúkọ wọn má sí nínú àkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú tí wọ́n ṣe darapọ̀ mọ́ nítorí pé púpọ̀ nínú wọn ló kópa nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà báyìí. Bó lọ̀rọ̀ yìí ti máa rí ipa wo ló máa ní lára ètò ìdìbò ọdún 2027 a máa mẹ́nuba lọ́kan òjọ̀kan lónìí lórí ètò gbàgede òṣèlú. Èyí tó tún fara pẹ́ ni ọ̀rọ̀ tí Sheu Sanni sọ wípé lábẹ́ ìlànà pínre láre kò tí ẹ̀ yẹ kí ẹni tó máa jáwé olúborí nínú ètò ìdìbò 2027 kó wá látàpá àríwá kódà ó mẹ́nuba ó tiẹ̀ tọ́ka sí ọmọ oyè tẹgbẹ́ òṣèlú ADC onílò ìyún Alhaji Atiku Abubakar ó ní lóòótọ́ ni wípé Atiku Abubakar ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti díje dunpò ó ní ṣùgbọ́n bí wọ́n ṣe ń yí káàkiri wípé tí Atiku Abubakar bá jáwé olúborí ọdún 2027 ó ló máa dabarú bí wọ́n ti ń gbé káàkiri láti apá àárín wá sí apá gúúsù ó ló máa yẹpẹrẹ ìṣọ̀kan àti ìlànà pínre láàrin tí ò gbọ́dọ̀ fì síbì kan
eyan gege bi on ti se osomi so iyan awon eyan kan wa nwoye pe se awa ma dagun la si idangaja oludije ti awa ma wo ibi to oludije ti wa se yi gan so le se anfani fun eto ijoba awara wa lori le de Nigeria a tu pe kelu ile daada na a loni lori eto gbagede osilu ile eto tu farape a lo n tun ni se pelu agbekale awon mo igbimo eleyi ti o ma boju to ipolongo ibo fun alaji atiku abaka ni egbe osilu edc nitori pe won ti se aso loju awon mo igbimo won lara won ni alaga won yen kashim imam ibrahim a se ranti a omo odun merin le ni ogun ti are bola tinubu fi je alaga igbimo tin boju to awon popo na ijoba apapo lojo ni ko to di pe omo odun bi merin le logun baba re lo je alaga ipolongo ibo fun atiku abaka kashim ibrahim bo ti le pe are tinubu ti pada yomo hun le nigba ti enun kun ati awon wiye wiye to gbode kan lodo 2023 se ranti eja te waju baka na ni won kede a john oyegun okan lara awon omo egbe osilu apc tele re koda gba kan je alaga egbe osilu apc o ni wa lara awon igbimo ipolongo ibo fun atiku to fi mo dele momodu dinu mi laye ati malam nasir erufai to si wa ni akata awon ile ise tun gbogun ti isowo olumokumokun a ma menu ba agbekale awon mo igbimo ipolongo ibo fun alaji atiku abaka awon kan ni bi won ti fi nasir erufai si awon kan ni bo lele ise ma je eni ti o si nbe awon kan ni won fi san leson re ifaraji ati o ila koja to ni lowo ipa wo gan ni afikun nasir erufai ma ninu ipolongo ibo fun alaji atiku abaka awon oro woyin lin lu gboro pata awon oro mi lagbon oselu ta ma menuba loni akoko tin ko anpa pa won radi e die sugbon mun kin eku kuro lele kan si adebowale ola se ni loruko ti mun je seun ti eku ti igbo wa eto gbagede oselu gbera so la kotun

0: ẹṣeun ẹku kalẹ ẹku eti igbọ ẹ wa fi tise ya atari bayi e fa pere tedi lati gbọ orin kini wi alaye awon isuyo lagbon oselu lorile de nigeria lori eto gbagede oselu ni kan ni glo 99.1 fm te fa se ndara po mo wa eto ti a tin pe kelu fun tin lo lagbon oselu le kankan na ma ya bara so n to ni se pelu isejoba to ba kan awara ilu gbangbangban ati ipinu ti won se lagbon ti won sugbon loni atowo atese wa la ko bonu oro osilu a si ma gbianjo ati tu fi disale ko e seun te ngbo wa ni bayi lami yuto omo ba ni ro bi bebo ni aku asiko yi
1: to atokun wa eku asiko sele ataro
0: e seun sir
1: aku isimi to ni o adupe lo olohun pa to lanfani akeyin ara le na o eku gbogbo gba wa fun wakati kan abogba ko lojojo simi bi eleyi te ma n faye le fun wa lati tujo foroju mi to roro adupe lowo yin fun gbogbo gba lati bere odun yin titi di akoko yi
0: ese
1: asi dupe pe olohun fun wa lemi atalafia
0: be ni o iyen se pataki
1: ti gbogbo wa wa laye wa laye oju pe ese pe gbogbo wa ajo wa laye wa laye ope ni fọlọhun akeyin ara leun eja ajo gbe toto ni
0: o da ki atujo gbo eto to ni mo ti ni ifara nigbati mo nside eto lekan menu ba die ninu awon kan ti a ma menu ba loni okan pataki nu e ti mo le so yi pe o ti ko awon oludije kan sinu aibale okan inu fo ayafo bayi ni idajo ile ejo to gaju lo lori Nigeria gege bi igbimo ni idajo eleni meje labe idari adajo Adamu Jairo to li waju fun won lupin ose to koja ni won fi idajo kan lede ẹyin gẹgẹ bi enikan nigbati ẹyin gẹgẹ bi enikan ti a o bojuwo nkan tin lo lagbon oselu ki le ro pe le itumo si feto di body 2027
1: iru awon idajo be eleyi to ba ti jade ake o ma mu mi lo mi die ninu akitiyan lati wa kule kule alaye lori e tori mo mo pe ba fe ba ko igbonu ise ti wa niyan bi lati wa
0: be ni
1: awa na lati lo gbari sa sika gbo lehunu awon awon ogbonogbo lenu ise amofin mo ti gbalaye lona lenu awon amofin bi mejila lotun lo si ni pile ondo leko lekiti mo sa onikaluku sa salaye ti e to koko be temi sa ri dimo be ba ni pe ton pe gẹgẹ bi iwoye awa tan woye ilu o dabi eni to taisan ba nse omode tabi taisan nse eni kankan legbe eyan to ba je aisan iba lai si dokito e le so fun eni yan ja iwe bayi o si lu agbo bayi awon kan wa te eyan le
0: pelu iriri ti eyan ti ni
1: e seun bojo omode gan ni nkan se bo yin yo lenu awon aisan pepepe wa ti eyan le funra e so ibura idi dokita awon arun kan wa awon ijeyo isuyo kan wa lagun ara to ba tin yoju madaba pe ise dokita to se labele madaba
0: ko ti se ya to lugan bi lo kiso bi a to de gbada ajina
1: iru enu iru awon akori iroyin bele won ba lenu mi ka mo tori awon amofin lo moye ni oro bele kokon but mo ri nbe ni pe o soro dasi ni tan nipa wi pe ni gbogbo ko kari nkan temi ri ajo inec nikan lo mo ba won a se wa se amulo idajo yi owo won ni obe wa bayi owo won ni suwa bo ba se wa inec lo se le se idajo yi awon moye ti oro kan won lenu oro bon lo le ejo gan inufo ayafo ni
0: won ma je bibo pelu ti idajo le ejo so ton ba ti adajo o ba fe so oro tako idajo ti
1: Supreme Court because leyin ile ejo to gaju lo lorile de Nigeria ko si bi te ti le gbe ejo iye wo mo
0: ko fa lowo olorun
1: ko si o ti pe so eni kene to ba lo fe challenge o fe te o fe gbe na woju iru idajo be ile oni to wa mura o
0: ta ba ni ka wo asiko to wa nle bayi fa awon oludije epolongo obo ti gbera so oni kaluku solid ko si oludije kan ti o ti si gba laye labe ofin lati ma polongo obo sugbon ibi nkan de duro ko si akoko mo fa won oludije won yi o si sese ki oro ma lo le ejo ni le mo le mo bayi se le o ni dabaru abi apere Kingsley Chinda ni ipinle Rivers oludije si ipo gomina ohun ta tun yo gbo se ki se ipinle nasa taraba tabi sokoto ni o se se ki won pada se eto dibo abele won lati yan mo oye ninu egbe oselu pdp bakan na oro kan eni to se gba kan re je oga gba yan yan ile ise olopa ni orede nigeria tile lati ipinle nasarawa adamu oro na to kun na nitori egbe oselu to wa ko ti darapo mo egbe oselu to wa nsin yi ikan tawon yan gbagbo ni pe ko ni akosinu egbe oselu ohun ko to di pe awon se ko to di pe pinpin de ba fifi oruko awon omo egbe sowo si adrenic boro ba ri bayi sa se eyin o riro pe awon oludije yi ibo kan lero bi o ma fuju pamo si nitori e ti so ni ise nbe lowo adrenic sugbon ti awon omo egbe won ba wa wara ro pe awon o pejo nko
1: gẹ́gẹ́ mo yẹ ṣáájú ó kàn dùn mí pé orílẹ̀-èdè wa àwọn nǹkan tó yẹ kó jẹ́ gbòógì ọ̀rọ̀ yìí báyìí láàrin ọ̀sẹ̀ ta fẹ́ mọ̀ kó yẹ kó rújúmọ́ inec at the federal level pẹ̀lú gbogbo àwọn resident electoral commissioner ó yẹ kán ṣe ìpàdé emergency meeting lórí ìdájọ́ yẹn kí wọ́n wá fi orí oko ṣọ̀ọ́dúnrún pé ẹ lọ sọ fáráàlú pé ìgbésẹ̀ tí inec máa gbé lórí ìdájọ́ ìlélẹ̀ sódà kò ní sí awuroju kò ní sí pé bóyá kò yé wa kò yára lò inec kan jáde kan ṣàlàyé fara lò ìdájọ́ yìí bá ṣe máa ṣe àmúlò ẹ̀ lélẹ̀ a lè gbogbo nǹkan tó ń rùn àtọ́ ńlẹ̀ lẹ́ẹ̀kan náà nǹkan tó máa ń dùn mí lórílẹ̀‐èdè wa nìyẹn this is strictly an inec issue because inec ni ìdájọ́ yẹn fa agbára lé lọ́wọ́ báyìí ẹ̀yin lẹ máa wá sọ fara lò pé báyìí la ṣe fẹ́ ṣàmúlò ìdájọ́ yìí ó ní ìdí tí mo ṣe ń sọ àwọn kinní wọ̀nyẹn inec in Ondo for example rec won leyin igba ton ba lo sabuja ton de abi won se virtual meeting o ye ki rec Ondo state le so fun wa wi pe omo ye ba o omo ye o ye bayi e mo kara yin kun omo ye mo o ni egbe oselu bayi mo gbe oselu clear if I lori inec portal in the next 72 hours o peju ariru e 72 hours ti won ba para lo si inec portal o ye ki inec yo oruko awon kan kuro lori oro idajo ilasan
0: ohun ti awon kan wa nwo yi ni pe a looto idajo wa wi pe o wa ku si owo awon omo egbe osilu yen lai so poda idajo ti wa ye o e je ki a wa fa awuyewuye to ni se pelu boya oludije wa dangaje boya owo eyan kankan labe idajo supreme court
1: onu so pe ti inec ba fe saanu orilede nigeria ton de fe show
0: bi kon ma duro de awon egbe osilu lati gbe igbese
1: beyan pejo ko pejo londa party to tokoso si leyin to ti se primary ni apc to so bi won pejo nbe idajo ile ejo ti so wipe o to kojo osun o ye lemoye inec should follow the law ti to ba je pe yen ba se ro yen na ni inec se interpret idajo yen o to ba ke be la won se tumo e ilé ẹjọ́ ti pàṣẹ fún yín kẹ lọ yọ orúkọ gbogbo àwọn yẹn kúrò ẹ nídìí permission lọ́wọ́ anybody because supreme court judgment la pé kò tó bá pé kò ń ṣe supreme court tó bá pé appeal court judgment ń sìn ẹ ní pé ó kì í ẹ jẹ́ ká dúró káwọ bóyá appeal máa wáyé bóyá supreme court àwọn overturn judgment but this one is direct if I were inec chairman nǹkan tí màá ṣe ni mo sọ yìí tó bá jẹ́ pé mi ò sọ pé dandan kó ṣe o ṣùgbọ́n tó bá pé bí inec ṣe túmọ̀ ẹ nìyẹn wípé tó bá ti ṣe primary nbí kan tí orúkọ ẹ ò sínú membership register.
0: ibi tó padà lọ.
1: ẹjọ a fẹ rí orúkọ yín lórí portal mo lórí inec recognized candidate mo simple tó bá pẹ́ a fẹ́ tún orílẹ̀-èdè ètò olùmọ̀yẹn sọ pé tá a bá fẹ́ tún orílẹ̀ political reforms yìí ká mú lọ́kùnkún dùn nǹkan tí tó bá tọ̀nà ní ètò ìṣèlú wa oníkẹjà tẹ̀lé supreme court sọ báyìí pé nǹkan táwọn mọ̀ tó tọ̀nà ni wípé o gbọ́dọ̀ ṣe primary nbí kan kò tọkọ like inec follow ẹ má dúró de pé ẹnìkan pẹjọ ẹnìkan ò pẹjọ bẹ́ẹ̀ mi ṣe wò ọ̀pọ̀lọpọ̀ ẹ ti dárúkọ ẹnìkan gbòógì báyìí ìyẹn láti lẹ̀ ná èmi ò rẹ́ni ẹ̀ bíi candidate ìyẹn kingsley chinda tó báyìí pé kì í ṣe pé ibi tí wọ́n ti sọ orílẹ̀-èdè wa dakúrẹ̀ tẹ̀ ni kingsley chinda is not a candidate as at the time tí wọ́n sọ ẹ́ di apc candidate you were still a pdp member so èmi ò lè kárú ẹni bẹ́yẹn kún candidate tí ìbákan ṣe pé òṣèlú ààrẹ tinubu tó bá wa débi tá a dé òun ló sáwọn ló fa gbogbo wàhálà ẹ òṣèlú ààrẹ tinubu òun ló bá a dé òun ni ọ̀gá wike ṣe wà náà ṣe ń jẹ olóyè ọ̀tún tó ń tún jẹ olóyè ọ̀sìn gbà kan náà láàfin kan náà keyan won ni oloye otunda oni wo ni won ni oloye osida oni wo na ni ah ah saja roro jiji ko sojule meji tin ba toro are tinu awon eyan ma binu soro mi are tinubu eyin le gberu awon osilu abadi bade nigeria onugbo e se oruju ba yon lo ti duduro oga se yi makinde bayi ejo e ba yoruko won kuro as presidential candidate ni apm very simple ki ni soro osuja mi o i see ki ni ko ma wa
0: ti inu pdp ni gsm wa ton fe di
1: gbogbo gba ti baba ji
0: be
1: you are a pdp member as at the time you became apm candidate you were not in the apm membership register gbogbo awuruju tan ti wo two things le yan ki fi sentiment or emotion o pe ti mo ti ko gbon yan lati gba ti mo ti bere ise lagba ti mo ti bere sin sise awon oga ti mo ti ba sise o ti je ko ye mi pe nkan meji wa o gbodo fi igbonugbon ra pe bo se wu mi lokan mi se you don't do business with sentiment you don't do politics with sentiment nkan meji yen ki se bo se fe lokan abi bo se wu e si no se when you are doing business no sentiment when you are doing politics no sentiment ko si oju saju ko si pe boya mo fara mo
0: kin se pe bi mo ti fe
1: direct ni ko si no sentiment no emotion mo fe ran oga se yi makinde bayi sugbon sir ofiti geyin lowo bayi ofiti fi damo yin lowo ko sogbon te ri dasi yen iyen ta ba fe tele ofin o ta ba fe tele ofin o INEC should go and remove all the people to want tawon yan ba wa ni pe INEC letter lati yoruko mi kuro let them challenge supreme court they can go to supreme court and say INEC doesn't have power to remove my name so ko ju be lo
0: oda e se fun alaye yin amo o si ni oro kan labe isele yi ti mo fe ki sare menuba loni shoki ka to toko so si akori mi ta si ma reti idasi awon olugbo wa ti asiko ba ti to se wa le so yi pe asise nla gba lawon ti o fapa janu ninu egbe oselu ti won wa tele ti won fi lo sinu egbe oselu mi sale so pa asise ni won se
1: inu mi o ba dun ko je pe kini yen le waye kori be lo to inu mi o ba dun a fi aye gba oselu wa lati tu feju lati tu dagba soke sugbon lasigo pa to sele yen asise ni ide ti mo de se nso be mistake to wa nbe wahala to wa nbe ni pe tin ba jo loselu paapa julo londa apc ti mo de ti mo agbekale apc lati jo ton ti ku egbe oselu yen lo baba so pe ni principal apc if I were a politician paapa julo in a state like ondo nibi ta jo wa to ye mi dada ma ti foju sunukun wo pe awon ara bi oni fun mi ticket ma ti mo lati le oloselu to ba ni opolo to mo calculation wa ti mo pe ati pick ticket bi ma soro oju ese ni wa ti tokoso ni wa ti gbera ara anfani ti Peter Obi to nini yen o smart lori kan yen o se opolo o fi opolo se yen to ba lo peju ni ADC ni o fi amu lowo
0: wa ilagoda na
1: iru wahala e bayi ko ba re
0: ona lati nu e
1: ko ba re le olokselu ti opolo e ba pe wa ti wo sakun wa ti wo ojo waju oro ati ri ticket gba nu egbe to wa yen ba ri pe ko daju a better kin lo si smaller party o as long as I want to be on the ballot mi o ni je ke de mi pa sinu party tori pe party to bi tori pe oni structure tori if I am sure of my popularity tin ba de tin wo be tin dowo ru nu egbe ma ti tokoso mistake ti ru awon people like small laji se ni mistake you know you are popular you know you want to contest o ti ri gbogbo bi agbon oselu ondo se ri kan to ri elepa kan to gberu e lateyin wogan wa ti jara e o
0: se ko ni wa ni yori si kaka keku ma je sese afi sawadanu fun awon to je omo oye egbe oselu ati won ni ticket dani amo a fun awon ti won gba pe ejo yi ma satako won tabi ko ni fun lori ofi ati te waju gege bi oludije se won ni le dia popo pelu awon oludije
1: egbe alatako
0: seyin o ri pe o sese ko sele sugbon e ti so ngba kan pe
1: iyen na ninu mi o ba fi dun
0: temi pe egbe oselu apc pe nkan ton wa nle ton pin po sese ko ma waye fe egbe oselu apc
1: o ti waye bayi already iru e na ni rainbow coalition ten ri bo olohun wa gbele olohun da pe afa soro o da pe olohun wa gbe apc leyin because rainbow coalition buys dead on arrival ti ofin ba sise
0: amenu ba laipe
1: ti o fi ba sise owo e o gbogbo awon to fa pajanu to fe lo le de apopo pelu awon party mi lati da APC lagbonu ko le ri be mo ko le ri be mo ile ejo idajo yen ti favor APC to to ba mu idajo yen lo sugbon e ma olohun ti olohun sugbon musari ranti ejo ko sinu line up akori wa sugbon bo ti eje soju mewa a sare ya bara sibe ori oro yi tayo jegede ton ton tokoso si ẹgbẹ́ ìṣòlú adc àti nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wípé wọn ò fún wọn ní ibi gbọ̀ngàn tí wọ́n fẹ́ lò láti ibo ti ẹ̀jẹ̀ ṣẹ́jú márùn-ún bíkọ́ sọ̀rọ̀ kan awuyewuye kan wà lórí ẹ̀
0: tí mo
1: fẹ́ kayanjú tí mo fẹ́ kayanjú so ìdájọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kí inec kan jọ ọ̀tọ̀rọ̀ ọlọ́run kan ṣàánú orílẹ̀-èdè nàìjíríà kan bọ́ sí gbangba wálíà láti sọ ojú tí àwọn fi wò àti ìgbésẹ̀ táwọn máa gbé lórí ẹ̀ ọwọ́ inec ni gbogbo ẹ̀ wà torí gbogbo eléyìí tá à ń sọ yìí ó máa rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ àti lè sọ except inec bá make pronouncement.
0: Kó tó di pé a máa tẹ̀wájú nítorí a ní olùwòye ọ̀rọ̀ kan náà tí ó bá pẹ̀ kẹlu ọ̀rọ̀ lórí ètò gbàgede òṣèlú fún tòní àti a máa kàn sí láti fi èrò ẹ̀ náà léde nínú àkórí kan tí a gbéyẹ̀wò láìpẹ́ àmọ́ nípa ti rainbow coalition tẹ̀mínúbà tó jẹ́ ìsopọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú bíi mélòó kan tí wọ́n ní wọ́n dìde àtìlẹ́yìn fún ààrẹ Bola Tinubu nípasẹ̀ Iyesom Wike ṣùgbọ́n tí Wike fúnra rẹ̀ sọ wípé oníkálukú tó ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu ló ní àǹfààní láti ṣe àtìlẹ́yìn fún ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú wọn yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ẹgbẹ́ òṣèlú tí ààrẹ Tinubu wà tí wọ́n fẹ́ ṣe àtìlẹ́yìn fún ètò òṣèlú Nàìjíríà gan kọ́ lóun ṣàánú ní báyìí

olólùfẹ́ orin àti ìlù mú kí n bí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa orin àtijọ́ ìkànnì glory 99.1 FM Ìjàpọ̀ estate Àkúrẹ́ mú kí lọ́kùnrin lóbìnrin lọmọdé lágbàlagbà wo bi ti atẹ́gùn ìkànnì yìí bá ń fẹ́ dé lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí náà ni mo ti ń kí yín o ṣàlàfíà ni mo bá yín bó lójú ọjọ́ lọ́dọ̀ tìyín lọ́hùn-ún lórúkọ lọ́gàlọ́gà níkànnì yìí náà ni mo fi kí n pe ẹ káàbọ̀ sórí ètò orin àtijọ́ olúwarẹ̀mí lẹ́kún ìdòwú lórúkọ tèmi ọ̀rẹ́bìnrin ọmọ kan báyìí ẹgbà àgbèjì ọmọ ẹ ti mọ̀ bí a ti ń ṣe ètò yìí pé lórí ètò yìí náà ni ẹ ti mọ láǹfààní láti mọ gbọ́ àwọn orin táwọn àgbààgbà òun kọrin tí wọ́n ti kọ àwọn orin tó jẹ́ orin tí wọ́n kọ lédè Yorùbá tí a sì mọ́ ń ṣe bẹ́ẹ̀ tún mọ́ mú ìtàn ráńpẹ́ wá nípa wọn fún tòní níbo ni a fẹ́ lọ gangan níbo ni a ti fẹ́ mú orin tòní wá ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ṣákí ni a ti fẹ́ mú orin náà wá bàbá sì ni gbé ká wọ ẹni tí a fẹ́ mú orin rẹ̀ wá lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n máa ń gbọ́ orin wọn ṣùgbọ́n tí wọ́n mọ bí wọ́n ti jẹ́gan nísàn-án orin wọn ó jẹ́ ti ẹlẹ́sìn kristẹni ó jẹ́ orin ẹlẹ́sìn kristẹni tó jẹ́ pé lọ́pọ̀ ìgbà wọ́n máa ń kọrin wọn nílé ìjọsìn táwa ni mò ń perí alàgbà joseph adébáyò amusa adélakùn tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ayẹwa bàbá yìí wọ́n bí ní oṣù kẹfà ọdún 1949 ìdílé mùsùlùmí ni wọ́n bí wọn sí orúkọ bàbá wọn iná ni alhaji salami adélakùn nígbà tí ìyá wọn náà sì ń jẹ rafatu ṣùgbọ́n tí ó ti wá ń jẹ sara adélakùn báyìí gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan ìlú ṣákí ní òkè ogun nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti wá bàbá yìí jẹ́ olólùfẹ́ kristi láti ìgbà èwe wọn wọn a máa ń lùlù nígbà tí wọ́n ń bẹ ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ léyìí tí ń ṣàfihàn ìfẹ́ ọkàn wọn sí orin nígbà tí wọ́n bá ètò ẹ̀kọ́ wọn lọ wọ́n kẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí electrical engineer ní ìlú ìbàdàn lẹ́yìn-ò-rẹyìn tí wọ́n tún darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun nàìjíríà lọ́dún 1968 wọ́n sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ológun tán wọ́n gbé wọn lọ sí ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ti iléeṣẹ́ ológun tí ń bẹ ní ẹ̀dẹ nípínlẹ̀ ọ̀sùn nílọ́lọ́ yìí ọkọ̀ ìjọkan orin iná ni bàbá yìí tí wọ́n kọ wò lára àwọn orin wọn iná ni amọ̀nà tètè máa bọ̀ gẹ́gẹ́ bí mo ti ń wí lẹ́ẹ̀kan pé wọn a máa kọrin wọn ní ilé ìjọsìn àti láwọn ibòmíì àwọn orin bàbá yìí alàgbà joseph adébáyò amusa adélakùn iná ni ẹ̀mọ̀ tẹ́tí sí lórí ètò orin àtijọ́ fún tòní ẹwọ́n nǹkan kẹ́ ẹ fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan o kí a tún jọ gbádùn orin alàgbà adélakùn bàbá ayẹwa fún tìrọ̀lẹ́ yìí.

ẹyin náà ti ri pé orin baba Adélakùn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ìmísí láti ọ̀dọ̀ Elédùà. Ó yà ẹ mọ̀ jẹ́ ká dá lè báwọn náà ẹ yẹ ká tún mọ tẹ̀síwájú torí pé ọ̀pọ̀lọpọ̀ orin ni bàbá yìí kọ. Ẹ yẹ ká tún wọnú àká kí a tún mú orin míì wá sétí ìgbọ̀yìn lẹ́ẹ̀kan sí òmùkìyín ẹ kú kalẹ̀.

0: ìròyìn kan náà lélẹ́yìn tó jẹ́ ti òtúnbẹ̀ ni ìwájú mi báyìí èyí ni láti àwọn ìròyìn náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọlẹ́yìn kristi náà ni o ọ̀kan nínú àwọn ìkankan lẹ́yìn tó ti jẹ́ wípé ó ti fi ìgbà kan jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ẹ̀yún sharik kihan ó mọ̀ ti sọ ìdí pàtàkì tí òun fi kúrò nínú ẹ̀sìn islam tó ń lọ padà wá lọ di ọmọlẹ́yìn kristi ó ní nítorí wípé òun fẹ́ràn òtítọ́ àti òdodo ju àṣà àti ìṣe lọ ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ mùsùlùmí ẹ̀yún islam tó tún jẹ́ wípé òun náà ló jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jẹ́ ọmọlẹ́yìn kristi tí mò ń gba orí ẹ̀rọ ayélujára ṣe onírúurú àwọn nǹkan ńbẹ̀ òun náà ni ó ti sọ pàtàkì àti ìdí pàtàkì léyìí tó jẹ́ wípé tí ó mú kí òun kí ó kúrò nínú ẹ̀sìn islam kí òun sì yan ẹ̀sìn ẹ̀yún kristi ẹ̀yún kristẹni tí òun fi yàn án láàyò jẹ́ kó di mímọ̀ òun ni ṣe rí lótìtọ́ àti lódodo òun ni òun máa ń fẹ́ràn òtítọ́ àti òdodo ju wípé kí ènìyàn kí ó máa tẹ̀lé àṣà àti ìṣe àti wípé àwọn ẹ̀sìn tó ń ti tí wọ́n ti tọ́jú òun dàgbà òun ni ẹ̀sìn tó dàbí ìgbà tí wọ́n bá sọ wípé àṣà àti ìṣe nìkan òun náà ni wọ́n mọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tí òdodo àti òtítọ́ kan tí ò sí nínú gbogbo àwọn ọ̀rọ̀ wọn nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ lórí àwọn ọ̀rọ̀ kan tí ó jù sí orí fọ́nrán ẹ̀rọ ayélujára léyìí tó jẹ́ pé tí ó ti lu pẹ̀pà bámubámu kì í jẹ́ kó di mímọ̀ nígbà tó jẹ́ pé tí ó fi ń ṣe ìṣírò lórí ìrìn àjò ẹ̀mí èyí ohun tó ti rìn sẹ́yìn ó jẹ́ kó di mímọ̀ ó ní inú ẹ̀sìn mùsùlùmí níbẹ̀ gangan ni wọ́n bí òun sí níbẹ̀ gangan náà ni wọ́n ti tọ́ òun dàgbà kó tó di wípé òun wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè àwọn ìbéèrè kan ní ọwọ́ ara òun wípé ṣe èèyàn máa jogún ẹ̀sìn ni àbí bó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó wà ní nígbà tó ń wárimọ̀ wípé nígbà tí òun wá ti bẹ̀rẹ̀ sí ń ṣe ìjíròrò lóòkan ọ̀yà ohun òun wá bẹ̀rẹ̀ sí wípé ó dáa kí wá ni ìbéèrè kí ni ìdáhùn sí ìbéèrè yìí ó ní èyí lòun wá fi lọ tó wọ́n bẹ̀rẹ̀ sí wo àwọn ẹlẹ́sìn èyí àwọn ọmọlẹ́yìn kristi tí wọ́n ṣe ẹ̀sìn kristẹni wípé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ń ṣe ẹ̀sìn yóò dàbí ẹni wípé òdodo ń bẹ nínú èyí tí ń ṣe ti ẹ̀sìn wọn ọ̀hún ó ní èrèdíre tí òun fi wò níwò wípé ọ̀dàna ẹ jẹ́ kó nǹkan kó ń kúkú pàkìtì mọ́ra kó ń kúrò nínú ẹ̀sìn ìsìláàmù tó ń ti ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí òun ó lọ darapọ̀ mọ́ àwọn ọmọlẹ́yìn kristi kó ń sì máa sin kristi jésù olúwa wa kí á ń jẹ́ kó di mímọ̀ ó ní nítò lótìtọ́ àti òdodo oníṣẹ́ rí ìpinnu yìí ó lágbára púpọ̀ púpọ̀ kì í ṣe ohun tó rọrùn láti ṣe ó ní wípé kéèyàn kó tó kúrò nínú ẹ̀sìn ìsìláàmù kó wá di wípé ó lọ di ọmọlẹ́yìn kristi ó ní onítọ̀hún yóò jà fitafita ó ní ní pàtàkì láàrin àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ní ká mọ̀ parọ́ tọ́ra wọ́jọ́ ó ní àìmọye àwọn ìpèníjà tó jẹ́ pé tí òun ti kojú kó tó di wípé òun wá ṣe di ẹni tí ó di ọmọlẹ́yìn kristi di òní yìí ó nítorí wípé òun fẹ́ràn òtítọ́ ó ní bíbélì sì jẹ́ kó di mímọ̀ fún òun wípé ìwọ yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira ṣe rí ìròyìn yìí àwọn ọ̀rọ̀ míì ṣì ń bẹ́ ń bẹ́ o léyìí tó jẹ́ pé ti o sọ tí ó sì fi léde ẹ lọ sí ojú ewé kan èyí ni ìtàkùn tí ń ṣe àtẹ̀jáde àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn ọmọlẹ́yìn kristi ẹ jẹ́ kí n sọdá lọ sí ojú ọjà báyìí kàdé ilé iṣẹ́ yomes paints chemical èyí ti ń po àwọn ọ̀dà tí kì ṣe olómi ṣòro ẹ jẹ́ kájọ débẹ̀ náà mò ń padà bọ̀.
1: Ilé iṣẹ́ kan bẹ nílẹ̀ yìí tí kì ń ta gbẹ́ǹtú ẹ̀yọ kẹ́míkà tí wọ́n fi ń kó ọ̀dà paint chemical tó jẹ́ pé ojúlówó pọ́nbélé ni wọ́n ń dà. Ǹjẹ́ mọ̀ Yomes Chemical International ni o. Ògóńgẹ́ ni wọ́n níbi kátà àwọn kẹ́míkà tí wọ́n fi ń pèsè ọ̀dà ìbáàjẹ́ ti emulsion tàbí ti gloss gbogbo rẹ̀ ló pi ti mú sọ́dọ̀ wọn. Imported sì ni kì í ṣe tilẹ̀ yìí. Wọ́n wà ní Afúnbí Owó Street Old Garage nítòsí Matador opposite Neighborhood Market off Àràkalẹ̀ Road Àkúrẹ́ Ondo State. Ẹ̀yin alára tuta àtẹ̀yìn lódindi lódindi ẹ máa bọ̀ ní Yomes Chemical Paint. Owó ọjà wa kì í kán ní léegun ẹ̀yìn. Ọ̀dà náà ọ̀dà tí a bá fi kẹ́míkà wọn pò kì ń pin yìnkì bẹ́ẹ̀ ni kì í sì ń di olómi ṣooroṣo. Ẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Nínú àwọn tí ń ta chemical paint nílẹ̀ yìí Yomes Paint Chemical International ni Ọlọ́run gbà fún nígbà gbogbo. Ẹ wá kẹ́ ẹ wá bá wa dòwòpọ̀ kẹ́ ẹ mọ̀ pé rere ni Olúwa. We will satisfy you in all ways. Ẹ̀yin tẹ́ fẹ́ ra old sales àti retail sales. Ẹ̀dínwó lọ́jà wa bade. Kódà bẹ́ẹ̀ bá ṣe ń kàn sí wa tó. Bẹ́ẹ̀ náà ni rewards yóò gà gáàrà tó. Nọ́mbà wa rè 08067292008 tàbí 08139319097. Yomes Paint Chemical ló ní. Ara re lèmi àtẹ̀yìn yóò fi lólé ayé wa gbóò.
0: gbọ́wọ́ ẹyin ti ẹ̀ ń sọ wípé ẹ fẹ́ kàn sí ilé iṣẹ́ yomes paint tí ẹ máa ń sọ ní gbogbo ìgbà wípé àwọn nọ́mbà wọ̀nyí wípé bóyá ó máa ń ṣe díẹ̀ fún yín láti kọ́lẹ̀ ẹ mú takàndá yín àti gègé yín kẹ́ ẹ kọ́lẹ̀ báyìí lẹ́rọ̀ nọ́mbà tó jẹ́ pé nọ́mbà gangan tí máa ń bẹ lọ́wọ́ yomes paint chemical ní gbogbo ìgbà ní gbogbo àkókò kì í ju sẹ́ẹ̀tì nílẹ̀ òun fúnra rẹ̀ ni máa ń gbé òun náà ni 0806-7229-2008 ẹ fara balẹ̀ kẹ́ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ọ 0806-7229-2008 bẹ́ẹ̀ bá ti ń pè wọ́n fúnra lára wọn àwọn náà ni ọmọ gbé kò dẹ̀ sí gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè ní kẹ́míkà tí wọ́n fi ń pò ọ̀dà àti àwọn kẹ́míkà míì gan tó ń bẹ ńbẹ̀ tó jẹ́ wípé tí ẹ bá nílò rẹ̀ tí wọ́n tó fi ń ṣe àwọn nǹkan míì tí ẹ bá kàn sí wọn tí ẹ bá pè wọ́n lórí nọ́mbà wọn ó ṣe àlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí àtúnwò ìròyìn kan kó tó di wípé n ó ṣe ojú òpó lẹ̀ fún gbogbo àwọn ọmọ ọlọ́run àti àwọn ọmọlẹ́yìn kristi ti ń gbọ́ mi ti ń gbọ́ ìkànnì alálùbáríkà yìí glo 99.1 fm tá ń bẹ ní ìjàpọ̀ ìròyìn kan mọ̀ lélẹ́yìí o ní ojú ewé kan èyí ò ní ìtàkùn ti christian daily international ti ń ṣe àtẹ̀jáde àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọlẹ́yìn kristi ilé ẹjọ́ mọ̀ ti da àwọn arákùnrin mẹ́ta kan léyìí tó jẹ́ wípé tí wọ́n ti dá lẹ́bi tẹ́lẹ̀ wípé ń ṣe ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ṣíṣekú pa tọkọtaya kan tí ẹ jẹ́ ọmọlẹ́yìn kristi ní pakistan ó ti dá wọn láre o ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè pakistan ló ti ṣe ìdájọ́ ti pàṣẹ nínú ìdájọ́ rẹ̀ tó ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yìí léyìí tó jẹ́ pé ó ti ṣe àyípadà ìdájọ́ ikú tí wọ́n ṣe fún àwọn ènìyàn mẹ́ta kan léyìí tó jẹ́ pé tí wọ́n ti ṣe ìdájọ́ ikú fún ní ọdún 2014 tí wọ́n sọ wípé ń ṣe ni wọ́n dáná sun àwọn tọkọtaya èyí òun kan tí wọ́n sì jó wọn di eérú lẹ́yìn ìgbà tó jẹ́ pé tí wọ́n ti fẹ̀sùn kàn wọ́n lọ́nà èké wípé ń ṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ òdì sí orúkọ ànábì wọn ni àwọn ẹni tí ó jẹ basharat mashim léyìí tó jẹ wípé tí ó ń bẹ níbi ìdájọ́ ọ̀hún nílé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè pakistan ọ̀hún tó jẹ pé tí ó jókòó ìjókòó ní ọjọ́ ọjọ́bọ̀ tí ó kọjá yìí ní ọjọ́ ọjọ́bọ̀ èyí ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù keje ó jẹ kó di mímọ̀ ó ní àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni bíi mẹ́ta kan tí onídàájọ́ malik shahzad ahmad khan tí ó jẹ adarí rẹ̀ ni wọ́n ti dá àwọn arákùnrin mẹ́ta ọ̀hún wọ́n dá wọn láàrin o lẹ́yìn ìgbà tó jẹ pé tí wọ́n ti parí àwíjàre wọn jẹ kó di mọ̀ pé àwọn olùpẹ̀jọ́ náà ni wọ́n kùnà láti wípé kí wọ́n ní ẹ̀rí máa gbé ìṣó ẹ̀rí máa jẹ́mi ìṣó tó dájú láti fi gbé ẹjọ́ wọn lẹ́yìn látàrí wípé gbogbo àwọn ẹlẹ́rìí tó yẹ kí ó wà ní ìdúró òun náà ni ò sí ní ìdúró àti àwọn ẹ̀rí kan tó jẹ́ pé tí wọ́n kó wá sí iwájú ilé ẹjọ́ ọ̀hún òun náà ni ò dá ń tọ́ nígbà tí ó ń jẹ́ kó di mímọ̀ ó ní ṣe ẹ̀rí ẹjọ́ kò tẹ́mi lọ́rùn léyìí tó jẹ́ pé tí àwọn ilé ẹjọ́ kan yìí tó bẹ ní agbègbè punjab tí ó ti ṣe nígbà kan tako àwọn ẹjọ́ ti ilé ẹjọ́ gíga ti lahore tí wọ́n ṣe tẹ́lẹ̀ òun náà ni wọ́n mọ̀ dànù bí omi ìṣàn wọ́ wọ́n tún wà ní ẹ̀wọ̀ àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àwọn ènìyàn mẹ́ta léyìí tó jẹ́ pé tí wọ́n ti kọ́kọ́ dájọ́ ikú fún ṣùgbọ́n tí wọ́n tún wá dájọ́ dáláre wípé wọ́n ti jàre o wípé wọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ó ń bẹ ní ojú ewé kan ní ojú òpó ìtàkùn tí ń ṣe àtẹ̀jáde ìròyìn tó ní ṣe pẹ̀lú ọmọlẹ́yìn kristi ẹ jẹ́ kí a ṣe ojú òpó lẹ̀ báyìí fún gbogbo àwọn olólùfẹ́ àti olólùgbé ètò yìí nọ́mbà tó dọ́dọ̀ wà léyìí o 0805-551-1110 tàbí 0706-677-1822 òun ni nọ́mbà tí ẹ fi bá wa dá sí ètò lónìí àdúgbò ẹ bó tilẹ̀ jẹ́ pé ojú òpó náà ń kọ lura wọn ẹ jẹ́ kí a máa ṣe kíní ọ̀hún pé láàrin ìṣẹ́jú bíi méjì mẹ́ta bíi méjì tó kù tá lóye káwọn tó rí àwọn míì kí wọ́n lè bá ní dá sí ẹ dákun kí a má ṣe rí ẹnikẹ́ni tí ó gbìyànjú àti flash bóyá ń ṣe ni ó dẹ̀ ń kọ lura wọn zero ọ̀dà àwọn ìrìn kan tó ti ń bẹ ní ojú òpó yìí ẹ̀lọ́ ọmọ ọlọ́run hello ọ̀dà bí ẹni tí ń pè yìí bí ó bá láǹfààní àti pè padà kí wọ́n pè 0805-551-1110

àyànmọ́ bá ti yàn ẹ̀dá ti pé ṣùgbọ́n bí àyànmọ́ ò bá yàn á dàbí ìkọ̀sílẹ̀ ènìyàn kí là ń pè ní àyànmọ́ ohun tí ó bá wá láti ọ̀run èyí tí ó yàtọ̀ sí èyí tó dé ilé ayé kọ́ èyí tó yàtọ̀ sí èyí tó dé ilé ayé mọ̀ èyí tó yàtọ̀ sí èyí tó dé ilé ayé lọ rọ ṣùgbọ́n èyí tí a yàn mọ́ bí o bá ti rìn èyí ná ń pè ní àyànmọ́ ọ̀nà àyànmọ́ ẹni àyànmọ́ rere ìpín àti ọ̀run yàn wá ilé ayé ó yàtọ̀ bí wẹ́dà bá mú àyànmọ́ wá bí o bá délé ayé lọ kọ́ iṣẹ́ télọ̀ àyànmọ́ ò ní fọhùn bí télọ̀ bá bá àyànmọ́ wá bí o bá dé ilé ayé ṣe ṣúmẹ́kà àyànmọ́ ò ní fọhùn ṣùgbọ́n ohun tí mo

0: Bẹ̀rẹ̀ tí wọ́n ti kọ̀ níbí tí wọ́n ti kọ̀ níyàn wọ́n ti kọ̀ lọ́hùn-ún oní wàá bọ́ sọ́dọ̀ tiẹ̀ náà torí pé àmì ń bẹ lára obìnrin yẹn náà àmì ń bẹ lára titi ẹ̀ náà kò wá sírú ohun tí irú àwọn wọ̀nyẹn ó dáwọ́lé tí ò ní àṣeyọrí bẹ́ẹ̀ ni àwọn àmì burúkú tí àwọn èèyàn máa ń fi síyàn lára inú ẹ̀ ni àmì ìkórira ló wà bó ti léwu kéèyàn máa gbìyànjú láti ṣe dáadáa sí àwọn ọmọ ènìyàn tó bó ti lè wù kéèyàn máa ṣe dáadáa níbi iṣẹ́ rẹ̀ tó níbi kéèyàn ti lè máa gbìyànjú láti mú iṣẹ́ rẹ̀ níṣẹ́ tó ẹ̀rí ẹ̀mí àìmoore náà ni wọ́n padà sí kíni ni wọ́n padà fi hàn án dédé tó yẹ kó tọ́ sí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ níbi tó ti ń ṣiṣẹ́ tí wọ́n ti tó yẹ kán ti máa nífẹ̀ẹ́ ìkórira yóò ní jẹ́ kí wọ́n lè ṣe dédé tí ó bá yẹ kán ṣe fún un n tó bá yẹ kó tọ́ sí lóore ẹ̀mí ìkórira ti ń bẹ lára rẹ̀ yìí ẹ rí wọn à ní pè síbẹ̀ nígbà tí wọ́n máa ń lọ láti lọ sí àwọn wàhálà àwọn ìgbìyànjú kan wọ́n rántí rẹ̀ nígbà náà ṣùgbọ́n nígbà tí oore rẹ̀ bá wá dé atọ́kùn òun ò ní sínú àwọn tí wọ́n pè mọ́ kì í ṣe pé àwọn ìyẹn ló ń bínú ẹ̀ o bí ò já sí pé àmì ti ń bẹ lára rẹ̀ gbogbo ẹnikẹ́ni tí àmì burúkú bá ti wá ń bẹ lára rẹ̀ ó máa ń ṣòro fún wọn láti rí pé wọ́n ṣàṣeyọrí nínú ayé kọ́lọ́hún elédùmarè kọjá ká ṣàṣeyọrí àmì àṣẹ elédùmarè.
1: tá a bá rí àwọn tó ń kojú irú àwọn ìṣòro wọ̀nyí tí wọ́n bá wá sọ̀dọ̀ yín fún ìmọ̀ràn ǹjẹ́ ẹ máa fún wọn nímọ̀ràn bí.
0: bẹ́ẹ̀ ni atọ́kùn ṣùgbọ́n eléyìí tó dáa jù ó ní wípé kó tó di pé òǹgbẹ́ǹgbẹ́ èèyàn kéèyàn ti wá omi sítòsí kó tó di pé ebi ń pààyàn kéèyàn ti ní ìpèsè sílẹ̀ fún ebi pé tóbi bá dé kí láàfin yanjú ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn kan tí à ń gbé yẹ̀wò lọ́kàn òjọ̀kan tó yá sí pé kì í ṣe igi oko ní máa ń ṣe o kì í ṣe àjànú ló máa ń ṣe àwọn èèyàn bíi tiwa náà ló máa ń ṣe ìwọ tí o bá ti wà á pàdé irú ẹ abẹ ọlọ́run elédùmarè kó má jẹ́ kí àmì burúkú ó ṣe lórí rẹ kó má jẹ́ kí àmì burúkú ó hàn lórí ọmọ rẹ kó tó wá di ìgbà yẹn ìwọ náà ò gbàmọ̀ràn wípé bá má ti ẹ̀ ń gbé lókè tá má ń gbé nísàlẹ̀ wá gbàmọ̀ràn bírí ò sí ní kan tí ò ní kan ọmọ náà àwa tó bá wá já sí pé a ti ń kórira a ti ń ṣàkíyèsí irú àwọn nǹkan wọn nínú ayé wa gbogbo ibi tí àwọn ẹgbẹ́ rẹ ti ń ṣe àṣeyọrí ojú kan náà lọ wà o sún síwájú o lọ sẹ́yìn ibi tí wọ́n ti ń pèyàn tí wọ́n ń fi oore lé wọn lọ́wọ́ tí wọ́n bá pè ọ́ wọn ni kò padà wá ń tiẹ̀ nígbà míì ni tó bá ti ń kórira àwọn rúra nǹkan tó ń kórira tó ń kẹfín irú àwọn nǹkan wọ̀nyí nínú ayé rẹ ó dáa púpọ̀ kò tètè wá ká fún ọ ní ìmọ̀ràn a sì mọ̀ wípé nípa ìmọ̀ràn tí a bá fún ọ ó dá wa lójú pé wà ní àṣeyọrí torí pé àwọn kan ti wá lánàá àwọn kan wá níjẹta ìmọ̀ràn wa ó ṣe wọ́n láǹfààní ó túmọ̀ sí pé ìmọ̀ràn tá a bá fún wọn náà yóò ṣe ìwọ náà láǹfààní.
1: ẹ wá yọ̀ǹda nọ́mbà yín fún àwọn nàìjíríà.
0: nọ́mbà tó dé ọ̀dọ̀ tiwa ni 08064874949 08064874949 àbí kí a pé 07017190786 07017190786.
1: Bóyá ọ̀rọ̀ àmì nìkan la máa sọ kó tó di pé a máa lọ bí irú ìránṣẹ́bìnrin yìí tó sọ pé gbogbo àwọn èèyàn ló fẹ́ràn ò ní ibi iṣẹ́ ó ní ṣùgbọ́n ṣàṣàdédé ni wọ́n dédé kórira òun bóyá ṣógun ìkórira ni ká pè é àbí àmì ló ń bẹ nínú ayé ẹ̀ ó ní ibi tó tún wá ṣe dé gan ó ní bóun lọ patí mẹ́wàá ó ní ṣe ni wọ́n á máa gbóúnjẹ forí òun dá mo ní sàmì ló tún wá nínú ayé ìránṣẹ́bìnrin yìí ni.
0: nǹkan méjì ló lè já sí atọ́kùn ṣùgbọ́n nígbà tí wọ́n bá dé ọ̀dọ̀ wa láà mọ nǹkan tí ń ṣe pàtó ó lè jẹ́ àmì níbẹ̀ lára rẹ̀ ó sì lè jẹ́ àwọn ọ̀tá ni wọ́n sìn débẹ̀ wípé ókè o ọ̀sẹ̀ bó ti ń rí bákan tí ń dáa fún tẹ́lẹ̀ ó dásìkò kan ní nǹkan yí padà ó yẹ kó ti mọ̀ wípé ó ṣeéṣe kó jẹ́ pé ogun inú ni bí ni òun náà ní bẹ́ẹ̀ nú ayé ẹ̀ nígbà tó sì já sí pé wọ́n bí pẹ̀lú ogun yìí o wa lasiko kan na ni irorun be lati wi pe ki olodun ba wa le pada sibi ti o ti n bo wa o da wa loju pe ta ba fun won ni imoran aye pada daada ju eyi ti tin babo atele ko to yi pada yen aye pada yen o sele sinu aye e iru e o si ni sele mo pelu ogo eledumare
1: e wa tu yonda number in form of Nigeria
0: number to de odo wa oni 08064874949 08064874949 abi ka pe 07017190786 07017190786 number no
1: ka to ma lo iranse birin yi ni ati bi odun marun to n ti se wedding olohun gbo pa olohun gbo po nje ti red abe ba wa sodo yin fun imoran je ma fun ni imoran bi
0: pelu ogo olohun pelu agbara olohun biru eni be ba wa a ma fun ni moran nitori pe gbogbo nkan ko ni ogun aimakan nigba mi aimakan nigba mi a ma duro gege bi ogun fun yan elekeji ni pe ibi teyin o ba gbonde
1: be
0: e le so wi pe dan ne kelu eni be wa se nti o gbon nti o gbo ri to riri o le sapejuwe bo se ri sugbon pelu wi pe opolopo awon eyan on lo n ba imoran wa si odo wa opolopo lo ja si wi pe nkan tin di lowo gan ohun gangan fun ara e owo ara e lo wa opolopo lo ja si wi pe irin ajo to ye keyin orin lori igbesi aye re ohun gan kawo bonu aso ko rin irin na opolopo lo ja si wi pe o ni di wi pe ki won fun ni moran ni ton ba bere awon kankan lowo e to salaye e o ye lo re gbiyanju bayi o ye ona bayi la ma rin o da wa loju pe ti olohun oba o ba ko ti o ba da ni agan to ba je pe idiwo kan lowo awon eyan ni abi ninu aimokan eyan ni abi ninu asise ni lo fa o da wa loju pe daju iru eni na a ri omo gbejo pelu ego eledumare
1: e yonda number in form of Nigeria lekan si
0: number to dodo wa oni 08064874949 08064874949 adi ka pe 07017190786
1: mo ma pe ta ba pe yin lojo mi e ma da wa lohun
0: olohun oba oni oba alaye ti ki ku ti ki re abe olohun oba ko ma gba emi wa ko ma gba alaafia wa ati awa ta n soro fun yin ateyin te n gbo olohun je ka tun jo pade nigba mi pelu ayo atalaafia
1: e wa daruko yin fun awon omo Nigeria lekan si
0: oruko temi oni ara haji jima kajogbola ase oro kun faya kun wi be je be tolohun oba ni o
2: gbale ile koko bi pe ko ni dero ile aye si le gbono mo ni bi keni orunu ati gborun lo koda eyan le ma rako lojuna ati didi ola obirin le wa nile oko fojo gboro ko mo gbo pa tabi po ijakule promise and fail amubon rere ati be be lo tun le mo bani fa aye si le duni lalafia mo wa beru ibi won pa wa ni won la o won gba wa olorun allah lo ni kokoro to le silekun dera feda laye lori ogun kogun ipenija isoro eti airi na iri lo keni o gboja kale ko mota ai lase ori un rere ati bebe lo sugbon o kan se ni olorun firan ni o ki won le bo be lorun le lori ki won si sayewo ko le mo bi o tin bo ibi ode ati bi o nlo alaji jimo ka jogbola ase oro kun faya kun lo kan si febe adura ti goke ola idalaye fadura dira re lamure ko n to da o mo baje ko n to ku die ka to le dara fun o eri nbe poro re yo dayo nipase olorun lodo alaji jimo ka jogbola ti won wa ni 12 akogun fayeun street bola joko oke aro lakure tabi ko pe won sori 0806478494 Alaji Kajogbola Ashoro Kumfaya Kum. We be Jebe.

tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú nípa ọ̀nà tí ìdí ń gbà wọnú ayé àwa ọmọ ẹ̀dá ènìyàn. ṣùgbọ́n ẹ jẹ́ kí a wo àwọn ọmọ tí a bí ní third of March. Third of March ní gbogbo ọdún. Third of March jẹ́ ọjọ́ àti oṣù tí ó lágbára wá lé fòsà. Eléyìí ni oṣù kẹta. Ọjọ́ kẹta nínú ọdún. Ọjọ́ yìí gan ni Ọlọ́run lé èṣù jáde kúrò ní ọ̀run. Ìdí nìyí tí Ọlọ́run ṣe fi ọjọ́ náà gẹ́gùn, ó sì pè é ní ọjọ́ burúkú wá lé fòsà. Tí ènìyàn bá wá bí ọmọ ní ọjọ́ yìí, ìyẹn third of March. Ọmọ yìí yóò máa sábà máa dá ìjà sílẹ̀ láàrin àwọn ènìyàn méjì ni o. Tàbí kí irú ọmọ náà kó jẹ́ wípé wọn yóò máa dá ọ̀ràn sí i lọ́rùn ní gbogbo ìgbà. Astrology ní kí n wá tún sọ fún àwọn ọmọ tí a bí ní third of March àti seventh of March. Pàápàá jùlọ obìnrin wọn wípé kí wọ́n lọ gba àdúrà fún ogun àmúbọ̀ àti disappointment and failure. Astrology ní kí wọ́n lọ ṣiṣẹ́ bùjókò. Ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí wọ́n jẹ́ 90% wọn ni single mother.

0: tó bá di ní ọjọ́ mẹ́jọ a máa wo àwọn ọmọ tí a bí ní March 19.
1: ṣé bá ṣàgbára wọn.
0: sí April 20.
1: wọ́n sáré kí o sì rẹ̀
2: wọ́n.
0: ìràwọ̀ iná tó kan yánran ni wọ́n gbé wá sílé ayé wá léfòsà. tí àwọn astrology mọ̀ sí Aries. pa òwe méjì tó rọ̀ mọ́ ẹnu fún àpẹẹrẹ ẹnu la fi ń kọ méje. 07087738483. bóyá ẹ fẹ́ polówó ọjà yín lórí ètò yìí nọ́mbà náà ni kí ẹ pè 07087738483. mo ti fẹ́ máa lọlé bàbá àti ìyá mi bóyá tó bá di ọjọ́ mẹ́jọ àpàdé àfa kọ̀ǹpútà. ẹnjíníà ọ̀rẹ́ dọ́là kudos to you.
3: láyọ̀ yóò la kòkó ẹ̀kún rẹ̀ ó túmọ̀ sí pé bàbá mi gbà.
0: títí di ọjọ́ mẹ́jọ.
3: ó ṣe nípa ẹ̀dá àwọn tó bá.
0: wálé.
3: wọn ò ní jó ogun òfin láyé.
0: títí di ọjọ́ mẹ́jọ.
3: láti wá.
0: wálé fòsà lorúkọ tí bàbá àti ìyá mi sọ mí o. títí di ọjọ́ mẹ́jọ akabi kaula oyakabi kúrò lórí mi o. bye bye for now.

oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa ni jọ ìkànnì glo fm àkúrẹ oríṣiríṣi nínú ẹyọ kan

0: ẹ ṣeun bí ètò talẹ́yìí ṣe ń lọ inú mi dùn ara mi ń yá gágá ọ́fíìsì aláròyé èkìtì àwọn tẹ́ ẹ mọ́ ń bá wa lọ́fíìsì ibi tí a wà tẹ́lẹ̀ ó ti yí padà kí n máa fàsìkò yìí náà dúpẹ́ láwọn tó fún wa lọ́fíìsì ni o sati restaurants and bar lọ́sìnlẹ̀ mo dúpẹ́ o ọmọ adéṣekò mo dúpẹ́ dáadáa àwọn ló wò ó pé ó sì á jẹ́ bọ́dà mi ẹ̀yin náà ẹ wá gba ọ́fíìsì síbí wọ́n sanwó ọ́fíìsì fún mi pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń pè wá tẹ́rì pọ́ọ̀nà jìnà ọ̀sìnlẹ̀ la wà báyìí o tẹ bá fẹ́ rí aláròyé èkìtì ń pe àwọn tó ń pe nọ́mbà tẹ́rì pé ọ̀nlọ́bẹ̀ mo ti wà lọ́sìnlẹ̀ o ní sati restaurants and bar lọ́sìnlẹ̀ lọ́dọ̀ ọmọ adéṣekò pẹ̀lú síàmánù ẹgbẹ́ ìtẹ̀síwájú ọmọ gógó èkìtì ẹ̀rí pé ọmọ èkìtì ni mí àwọn ọmọ èkìtì àwọn ọmọ gógó náà wò pé tọ́ ẹ jẹ́ ká fún bọ̀dà lọ́fíìsì wọ́n sanwó ọ́fíìsì mi ni o mo dúpẹ́ pé òkun mo dúpẹ́ pé ọ̀sà ẹ ṣeun ṣeun.
1: lóríṣiríṣi ni rírí ayé.
0: ó dà bẹ́ẹ̀ pápá ni mo fẹ́ ká ṣe lálẹ́ yìí inú mi máa ń dùn sí ọ̀gá ọlọ́pàá yìí inspector adébáyọ̀ ọládélé láti ìpínlẹ̀ èkó àwọn náà ti ń bá wa lọ lórí ètò yìí ẹ ṣeun àwọn gan ló múṣẹ̀lẹ̀ ta lẹ́yìn wá ọmọ kúrú ẹjọ́ àwọn ló múṣẹ̀lẹ̀ ta lẹ́yìn wá báwa bá ti kóńkó dù ú ta àwa náà wọ́n tún pè wá àtún lọ bá wọn lọ́fíìsì wọn pé báyìí ẹ tún bá wa dà á sáfẹ́fẹ́ torí àwọn tí ń bá yín dá sétò gan ọlọ́gbọ́n ayé onímọ̀ ayé ni wọ́n ibi tẹ́ ẹ ti rówó tẹ́ ẹ fi ń ra káàdì kò ní sú yín o lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ṣeun mo dúpẹ́ ẹ kalẹ́ yìí o ẹ kú sinmi.

ọmọ bá ọ̀sájú yọ yọwọ́lé àkànní lẹ́ẹ̀kan sí mo fẹ́ jẹ́ kó yé wa ẹ̀yìn tẹ bá sẹ̀ darapọ̀ mọ́ wa o ẹ lọ rèé sàásì fún ọ̀sájú yọ yé wọlé ọ̀sájú yọ yé wọlé ni ẹ lọ rèé sàásì fún ní báyìí a ò fẹ́ mọ bí nǹkan ṣe ń lọ mọ́ a fẹ́ máa múṣẹ̀lẹ̀ wá ni ìṣẹ̀lẹ̀ ta lẹ́yìn tá a fẹ́ mú wá ẹ káàlẹ́ o ẹ̀yìn mọ́ mi nílé ẹ̀yìn bá mi nílé ẹ mọ̀ káàlẹ́ ìbànújẹ́ ò mọ̀ ní wọlé tọ̀yìn o ẹ jẹ́ sáré ṣe báyìí ná ẹni bá bí ọmọ débìnrin ẹ jẹ́ ká bójútó ìdí àbójútó mọ ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tá à ń bá bọ̀ yìí torí ọlọ́run ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tá à ń bá bọ̀ yìí ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tá à ń bá bọ̀ yìí ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tá à ń bá bọ̀ yìí mò ń bọ̀.

kọdá gbogbo ẹyin èèyàn tí ń bá wa lọ lálẹ́ ibi ìṣẹ̀lẹ̀ tálẹ́ ìṣejẹ́ rí yìí. Ayin ọmọ yìí ọmọdébìnrin ni ẹja máa bojú tọmọ wa o. Ẹja máa bojú tọmọ wa ẹjọ́ nítorí Ọlọ́run. Ọmọdébìnrin tá à ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí ó ti já sọkùnrin láti bí ọmọ GSS 2 GSS 3. Ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ìbátẹ̀ wá já sọkùnrin kan kó tẹ̀ jẹ́ pé ọkùnrin kan lọ já sí. Ìbádà ẹ̀yin kọ́ yìí gbogbo ẹyin èèyàn tí ń gbọ́ wa ìbádà o mò ń bọ̀.

ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn sẹ́ni ẹjọ́ torí ọlọ́run ẹ mọ̀ pé nọ́mbà tèmi mọ́ àti ní ẹ pé nọ́mbà ẹ ń pé nọ́mbà tèmi ẹ ń disturb ọyìn social media tá ń bá lọ ọlọ́run ọba ò ní ń dabarú iṣẹ́ tẹ̀ ń ṣe o ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ kò á jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóhun ó jẹ́ ọmọdébìnrin yìí ó ti bẹ̀rẹ̀ sí ní bókùnrin ní àjọṣepọ̀ láti jẹsẹ̀ three àmọ́ bó ti wá lọ ni wípé ìbájókùnrin ẹyọ kan ló ń bá lọ ni ìbádà àmọ́ ó ṣe débi wípé láàrin ìlú tá à ń sọ yìí bí kò fẹ́ táyé bí kò fẹ́ kẹ́hìndé tàbí kó tún fẹ́ ó tàn bẹ̀rẹ̀ sí ní fẹ́ oríṣiríṣi ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ oríṣiríṣi èèyàn papọ̀ ibi tó wá tó wá tí wàhálà abẹ̀ wá ṣe sí ni wípé gbogbo àwọn bọ́ìsì tó ń fẹ́ gbogbo wọn pátápátá ni wọ́n mọ̀ wípé ó ń fẹ́ lágbájá ó ń fẹ́ tàmọ̀dù wọ́n wá forí korí kì í tún wọ́n ti pọ́n forí forí kan papọ̀ wọ́n kan ó pé ẹ̀bi lágbájá ń fẹ́ tèbí tàmẹ̀dù ń fẹ́ tóun náà bá ń fẹ́ kò séwu ń bẹ́ ẹ̀ wá wo ibi tí ṣẹlẹ̀ yìí ẹ̀ wo ibi tó yọrí sí mò ń bọ̀ kàlẹ́.

0: You are listening to Glow 99.1 FM.
1: Ìkànnì Glow FM, Àkúrẹ́, oríṣiríṣi nínú ẹ̀yọ̀ kan. Ọjọ́
2: òní bó ṣe ògo ìfọlódùmarè. Ọba tí ń tini lẹ́yìn tí kì í tini lójú kábíyèsí rẹ o. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run àtún ti dé o. Nítorí pé ìwọ ni Ọlọ́run, lẹ́yìn rẹ kò sí ẹlòmíràn. Ìwọ lọba tó ràn wá lọ́wọ́ látàárọ̀ títí di àkókò yìí. A mọ̀ lóore o kábíyèsí olùwàgbọ́pẹ wa. Ayérayé gba ẹ̀yìn wa. Àwọn èèyàn rẹ ti sọ ọ̀rọ̀, wọ́n ti sọ sọ́tún, wọ́n ti sọ sósì olùwàgbọ́pẹ wa. Kábíyèsí gba ẹ̀yìn wa. Àkókò tó láti tún padà sílé wa. Ọba tí ń ṣọ ẹyẹ ojú ọ̀run, ọba tí ń ṣọ ikú ní igbó, ọba tó ń ṣọ ẹja nínú ibú. Olúwa Ọlọ́run Olódùmarè fìṣọ́ rẹ ṣọ wa o. Ilé-iṣẹ́ ìdọ́wọ́ rẹ Ọlọ́run ìyanu ńlá pàmọ́. Àwọn áńgẹ́lì tó ń ṣẹ̀ṣọ́ lórí nǹkan tó wu Ọlọ́run. Ẹ máa ṣẹ̀ṣọ́ bí o. Jésù Olúwa wa. Amen.
3: A'ūdhu billāhi minash shayṭānir rajīm. Bismillāhir raḥmānir raḥīm. Alhamdulillāhi rabbil ʿālamīn. Bi'ismika Allāhumma hamūtu wa ḥayya. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba tí ó tún fún wa ní àǹfààní tó ní kílẹ̀ ọ̀tún sún bá wa láyé nírọ̀rùn. Ti Ọlọ́run náà ni agbára tí ẹ ní ẹ̀yìn tí ẹ sì ní ògo. Òun ló fún wa láǹfààní láti lè di àkókò yìí. A dúpẹ́ fún Ọlọ́run ọba náà. Ọlọ́run kó dáhùn kó má ṣàì gba ọpẹ́ wa. A fẹ́ máa wọlé láti lọ sùn báyìí. Kálukú ti wà níbi tí ó ti sùn. Ọlọ́run dáàbò rẹ bò wá. Ọlọ́run mọ́ ṣàì fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Ọlọ́la ìlàhà ìlọ́lọ́. Àbíọ́ nínú àánú rẹ̀ má jẹ́ àtojú orun dojú ikú fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa. Nígbà tí a bá tún jí láàárọ̀ ọ̀la ká tún lè máa dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́mọsà jẹ́ kí a dúa gbogbo wa pa. Allahumma arjina minna shaghati sayatini wa nasawati salatini wa inati baghina wa ma'anati taghina wa ma'adati adina wa udwan mu'adina wa gallabi galibina wa la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim. Ajiru Ọlọ́run fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa.